0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Olúwa májẹ̀ fún rẹ̀ oyẹ, èèyàn lọ́yẹ̀ májẹ̀ kò sọ̀rọ̀ rò.
5: Bẹ́ẹ̀ni sẹ́jẹ̀ májẹ̀ mú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Ọlọ́run máa bá pẹ̀lú ìyẹ̀dá májẹ̀ mú tí ẹlẹ́gbẹ̀ẹ́ yẹ kò lè bá ènìyàn kankan jẹ́ o.

0: rẹ̀ ń bàdàn. Nínú oru àṣírí pẹ̀lú crossover tó ṣùkarùn rẹ kọjá sóṣù kẹfà. Kò ní ká fi ọ̀rọ̀ rẹ sí ire ìfún ìtúsílẹ̀. Bó lọ́wọ́ ogun pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangba ogun gọ́fẹ̀sàmù ju Adébáyọ̀ bàbá authority. Àkórí oru àṣírí pẹ̀lú crossover tó ṣù yìí. Book of remembrance. Ìwé ìrántí. Àkókò rẹ̀ rẹ̀ o. Jésù Olúwa wá fẹ́ tiriti fáìlì àdúrà tiẹ̀ náà. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́. Àwọn ìlérí ògo tó ti gbọ́ lọ́jọ́ tó pẹ́. A fẹ́ mú wọn wá sí ìmúṣẹ. Látọjọ́ Friday 29, Saturday 30 àti Sunday 31st of May. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀ wòlíì má jẹ̀mọ́ àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Nígbà tí wòlíì Sam Ojú Adébáyọ̀ Authority wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola orí òkè ogun lẹ́dẹ̀ yẹn. Kó o tó rí kọjá sóṣù kẹfà. Àṣírí ogun tó jà ó máa tú. Olórí àtolùrànlọ́wọ́ máa rántí tiẹ̀ náà.
1: Pín ọwọ́ lórí. Kípe pé ìwọ àyànmọ́ ibi gíga.
2: Yóò já sí ní pàtitọ́.
1: Ó yà fọ̀n.
2: Bí.
1: Nínú mi.
2: Èmi.
1: Àyànmọ́ òkè.
2: Já sí ní pàtitọ́.
1: Fọ̀n nínú mi.
2: Nípàtí mi.
1: Àyànmọ́ ibi gíga.
2: Já sí ní pàtitọ́.
1: Fọ̀n nínú mi.
2: Nípàtí mi.
1: Mi ò sí sàlẹ̀ mọ́. Láti òní lọ. Àyànmọ́ òkè.
2: Já sí ní pàtitọ́.
1: Fọ̀n nínú mi. Kípe fọ̀n. Fọ̀n. Ṣé àmì. Number 3. Receive for you to write. For you to be fulfilled in destiny. Then you ba doke. O le se n to waye wa se. Ara inu re. Ko de gbodo ku mo ninu. Psalm 23. Verse 1. The Lord is my shepherd. I shall not walk. Jeremiah 29:11. I know the thought that I have towards you. The thought of good, not of evil. To have unexpected end. Olorun ti fun o ni nkankan ninu
2: ẹ.
1: Èrò kan wà tó ní sí
2: ọ.
1: Èrò rere àti àlàáfíà. So tí èrò ọrùn ò bá ṣẹ. Ìran ọrùn ni ò ṣẹ. Ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ tó gbógoru. Tí wọ́n rìn kiri. Olóbì ìṣòro alẹ́
2: yìí.
1: Ẹyin tẹ ní àrà nínú. Ẹyin tẹ ní inú tẹ fi gbọ́mọ. Ẹyin tó yẹ kẹ ti mari tẹ mari. Ó di Abuja lálẹ́
2: yìí.
1: Ní èrè àwa. Thousands of people.
2: Lájọ
1: pàdé mẹ́. And to the glory of God. Òróró tí a parí iṣẹ́ sí ẹ. Ó ti wà ńlẹ̀. Ní Abuja lẹ́ni. Then iṣẹ́ wòlíì ta ṣe kù. Aláìsí ti ẹ̀kún púpọ̀. Gbogbo ẹ bá ní àyànmọ́ láyé. Kó fà ìwé ẹ̀dẹ́ bẹ̀. Ó ní ọmọ Lábújá. Ìwọ wọlé. Ẹyin tí ẹ bá sí mbẹ̀. Ẹ jókòó ti social media
2: yìí.
1: Láti aago mọ́kànlá lẹ̀. Àwọn rédíò wa máa tún connect láti 11 di 2 tí mo fi máa live. Ẹ ṣe rere ẹ rà ánú bá.
3: Hallelujah o. Níjọ́ tí bàbá kó ẹ́ńbílóòkù lẹ̀sì bí báyìí. Wọ́n wá kó ẹ́ńbílóòkù lẹ̀sì bí báyìí. Mo wá na mú ẹ́ńbílóòkù yẹn. Èmi rò bí ẹyọ̀kọ̀ àbí méjì ni mo mú, àṣẹ mẹ́rin ni mo mú. Gba mo délé, mo rí pé mẹ́rin. Gba tí mo wá máa wá, mo kọ́ kó méjì wà. Mo forúkọ ọmọ mi sínú ẹ̀. Mo tún díjọ́ kẹjọ, mo tún wá kó méjì tó kú wà. Mo tún forúkọ ọmọ mi sínú ẹ̀. Ní ọmọ ọkọ ọmọ mi kan àti ọmọ mi mẹ́ta ni mo forúkọ wọn sí. Ní ọmọ mi méjì tí mo forúkọ wọn sí, méjì ti tráfù nù wọn. Jọ́kẹ̀dógún tẹ́gbọ̀n lọ Omao, àbúrò náà láti ibi iṣẹ́ wọ́n gbé lọ UK. Ìdí ọpẹ́ mi nìyẹn.
4: Àwọn ọmọ tí ẹ forúkọ wọn sí, àwọn méjì ti wá tráfù nínú wọn. Somebody shout hallelujah.

0: rẹ̀ ń bàdàn. Nínú oru àṣírí pẹ̀lú crossover tó ṣùkarùn rẹ kọjá sóṣù kẹfà. Kò ní ká fi ọ̀rọ̀ rẹ sí ìrẹ́ ìfún ìtúsílẹ̀. Bó lọ́wọ́ ogun pẹ̀lú ọ̀nà àbáyọ já sí gbangbo ogun Prophet Samuel Joa Adébáyọ̀ Bàbá Authority. Àkórí oru àṣírí pẹ̀lú crossover tó ṣù yìí. Book of Remembrance. Ìwé ìrántí. Àkókò rẹ̀ rẹ̀ o. Jésù Olúwa fẹ́ tiriti fáìlì àdúrà tiẹ̀ náà. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́. Àwọn ìlérí ogun tó ti gbọ́ lọ́jọ́ tó pẹ́. A fẹ́ mú wọ́wọ́ sí ìmúṣẹ. Látọjọ́ Friday 29, Saturday 30 àti Sunday 31st of May. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀ wòlíì má jẹ̀mọ́ àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Nígbà tí wòlíì Sam Ojú Adébáyọ̀ Authority wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola orí òkè ogun lẹ́dẹ̀ yẹn. Kó o tó rí kọjá sóṣù kẹfà. Àṣírí ogun tó ń jà ó máa tú. Olórin àtolùrànlọ́wọ́ máa rántí tiẹ̀ náà.
1: Wà á dìde.
2: Amen.
1: O dẹ̀ ní lọlẹ̀.
2: Amen.
1: Ayé rẹ dìde.
2: Your life is lifted.
1: Kò dẹ̀ lọlẹ̀.
2: Don't go down no more.
1: Àyànmọ́ rẹ dìde.
2: Your life is lifted.
1: O dẹ̀ lọlẹ̀.
2: Amen.
1: Àwọn ẹ̀rí tẹ̀ ń gbọ́ wọ̀nyí.
2: This testimonies you are hearing.
1: Ó fi bọ́lọ̀ ṣètò hàn.
2: They show us how great God is.
1: Tódò tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ.
2: And we do even more.
1: Àwọn nǹkan tó ti ṣe lánàá.
2: If this has done yesterday.
1: Ó tún ṣe lọ́wọ́.
2: He is doing it presently.
1: Yóò tún ṣe jù bẹ́ẹ̀ lọ.
2: And he yet do more.
1: Àní ní èní ní èní.
2: Today today.
1: Ẹ gbàdúrà kọ̀kọ́.
2: Prayer number one.
1: Agbára Ọlọ́run.
2: Power of God.
1: Gbé mi jáde.
2: Bring me out.
1: Níbi tí ó fi mí sí. Mo fẹ́ lọ òkè.
2: I want to go to the door.
1: O ní dúró sójú kan.
2: That's why the
1: spot don't come. Agbára Ọlọ́run.
2: Power of God.
1: Níbi tí ó fi mí pamọ́ sí. Ẹ gbé mi jáde.
2: Bring me out.
1: Oyo oyo oyo oyo. Ọkọ̀ Jésù ọkọ̀. Agbára Ọlọ́run o. Níbi tí a fi mí pamọ́ sí. Ẹ gbé mi jáde.
2: Gbé mi jáde.
1: Gbé mi jáde. Gbé mi jáde. Gbé mi jáde. Gbé mi jáde. Gbé mi jáde. Gbé mi jáde. Jésù Olúwa wa. Jésù wípé ẹ lọ sí ilé tòótọ́ súnmọ́
2: yín.
1: Ẹ rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ so. Àti ìyá rẹ̀. Ẹ sọ fún wọn pé Olúwa ní fi ṣe. Ẹ lọ tú wá. Ẹ tú kúrò. Ó ń lọ síbi gíga. Gbogbo ẹ̀yin tí wọ́n so sí yàrá inú. Ẹ̀yin tí wọ́n so iṣẹ́ yín. Ẹ̀yin tí wọ́n so ẹ̀bùn yín. Ẹ̀yin tó so àwọn ọmọ ẹ̀. Wọ́n so àkọ́bí rẹ̀. Ìdè tí ò jẹ́ kó dìde. Ó já báyìí. Wà á máa kúrò wà á máa ga. Wà á mí ara ẹ. Ìwọ ìdè tí ò jẹ́ ń dìde. Já! Ariwo rẹ lè ṣe oyo oyo. Ó kọ Jésù, ó kọ Jésù, ó kọ Jésù. Ìdè tí ò jẹ́.

0: sọ tẹlẹ gbogbo èdè tí o jo lọ tó di ọ sí yàrá
1: nù
0: àwọn èdè tó di ọ sínú ilẹ sínú omi gbogbo èdè
1: kó
0: máa já sọ pé wo olúwa ní fi mí ṣe wọn ń pè mí lókè ìdè já lára mi wọn ń pè ọmọ mi lókè wọn ń pè àyànmọ́ mi lókè ìdè ìsàlẹ̀ máa já gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ ìdè ilé bàbá mi ìdè ilé ìyá máa já ìdè ilé àná máa já máa já máa já oyó oyó. Rabale gada bia shata,
1: to
0: bojele ya de baba maja maja maja maja maja.

ọ̀rẹ́jìnì ó kéde jíṣẹ́ sàápà bí àti sàápà tán tẹ́ḿlẹ̀ bí kan kúlùkúlù tẹ́ òjò tún fẹ́ máa ti bálùwẹ̀ṣẹ́ wọ̀wọ̀ àájẹ́ pé kọ́gọ́kọ́gọ́ lòun agogo dúgbẹ́dúgbẹ́ lòun akérègbè ẹ̀yìn tìmí òye já tún máa já rawa bẹ́ẹ̀jà gbé rawa débẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa fa gbọ́kẹ́lú ti sàlẹ̀ pẹ́pẹ́pẹ́ sọ̀rọ̀ ṣàlàyé rẹ̀ bẹ́ta kọ̀fáàmù ni máa lórí parameter gbẹ̀yìn tẹ́mí rìntàn àbáyé nínú ẹ̀mí ròyìn eré ìdárayá tí kò níwọ́n pẹ́ tàbí ṣùgbọ́n kankan náà gẹ́gẹ́ bí nǹkan ṣe ń sàmẹ́ńkọ́ ẹ látàrí gbogbo ilẹ̀ wa nàìjíríà àjá àbálẹ̀ gudugbẹ̀ ìròyìn eré ìdárayá láti ilẹ̀ wa nàìjíríà tó fi dé gbogbo kọ̀rọ̀kọ́ndú ilẹ̀ áfíríkà àti nílẹ̀ òkèrè láì tẹ̀tì àti láì wararo ó yẹ ní pẹ́ pàpà láti ibẹ̀ sẹ̀mẹ́ńkọ́ ẹ̀ sẹ̀mẹ́ńkọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ

orílẹ̀-èdè puerto rico àti poland àní wọ́n jọ ń bẹ lápá abẹ yẹn kódà nínú ìpín sí tó ṣeéṣe kí wọ́n tún lọ láǹfààní láti dúró sí canada brazil norway ó ń bẹ lápá abẹ yẹn bó ṣe jẹ́ gẹ́gẹ́gẹ́ nìyẹn kò bẹ̀jọ dé yọ̀rọ̀ àmọ́dọ́bà ṣùgbọ́n ẹ má gbàgbé wípé wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹsẹ̀ yọ ẹ̀yẹ tako ojúgbà wọn èyàn látorí ilẹ̀dẹ̀ wòrè látorí ilẹ̀dẹ̀ gíní gangan ni o ẹni tó bá jáwé olúborí inú àwọn méjèèjì ó gangan ni ó láǹfààní láti lọ kópa èyàn níbi ìfẹ́ ìyá àgbáyé yẹn bó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé o ó yẹ jẹ́ ń gbé bọ́ọ̀dì ó dínú ìpẹ́ gbọ́ bọ́ọ̀lù super eagles ti ilẹ̀ wa nàìjíríà ẹgbẹ́ bí nǹkan ṣe lọ kì í ṣèròyìn mọ́ ikọ̀ gbọ́ bọ́ọ̀lù super eagles ilẹ̀ wa wọ́n lọ kópa níbi ìdíje invitational tournament ilẹ̀ tamọ̀ sí unity call lónìí ni kò ní dín ní tòmọ́rò tí wọ́n láǹfààní láti tẹ́kọ̀ létí eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn ó dórílẹ̀-èdè united kingdom níbi tí wọ́n ti láǹfààní o èyàn láti lọ máa kópa níbi ìdíje yẹn gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ẹni tó jẹ́ olùkọ́ ni wọn èyàn arise kosele ó gẹ́gẹ́gẹ́ ní òléwájú gẹ́gẹ́ bí ìròyìn ṣe tó mi lọ́wọ́ látọ̀dọ̀ tí àjọ tí ń bójútó àjọ tí ń bójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà èyàn nílẹ̀ wa nàìjíríà sẹ̀mẹ́kọ́ awsgbà wọn débẹ̀ màálà láyé yẹn gangan ló máa léwájú wọn lọ kódà lọ́wọ́ tí àwọn yìí kì í ṣèròyìn mọ́ nítorí pé àlàyé wo ti kọ́kọ́ fọ́kọ̀ àwọn agbábọ́ọ̀lù eléyìí tó jẹ́ wípé wọ́n lọ kópa níbi ìdíje yẹn ó ti fi léde láyà àjẹta ṣùgbọ́n lọ́wọ́ tí àwọn yìí ó tún ti

gbọ̀n ó ti sọ̀rọ̀ ṣàlàyé ó ló ń gbàgbọ́ wípé ṣe rí ipò ìyẹn ìpín tí wọ́n pè wá sí grupeli tí wọ́n pè wá sí yẹn ó ló ṣe é ṣe kó jẹ́ wípé gírì àwọn orogún wa tẹ́ òkòjú o ó jẹ́ wípé wọ́n fẹ́ sọ́bọ̀n díẹ̀ ó nítorí pé kò ní fẹ́ so rọrùn díẹ̀ nígboro ayé ó lámọ́dé bọ̀ ṣùgbọ́n ó kàn máa rọ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù super eagles ó lẹ̀ dákúdábọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá nílò láti ṣe ó ní kẹ́ ẹ ṣe o ó ní kẹ́ ẹ máa mú ìfẹsẹ̀wọnsẹ̀ ní kọ̀ọ̀kan ni kẹ́ sì rí dájú pé gírì ẹ jáwé olúborí òun nìyẹn gangan òun ni ó fi rọrùn òun ní gbogbo àwọn tí ń sọ káàkiri wèé pé ìpín yẹn kó máa rọrùn ó ní ẹkú ròǹdì ìdù eré ọmọdé lásán lásán ni òun nítorí pé gírì kò sọ bọ́ńdọ̀.

kòrire lápá abẹ yẹn mo ṣe jẹ nìyẹn kò kú bẹjọ dé ó yẹ gbọgbẹgba mo tún kàwé sẹgbà wájú nítorí ìjọba àkókò ó dorílẹ̀dé dr congo gangan nìyẹn o kí ló ń ṣẹlẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀dé dr congo eléètò jẹ́ wípé wọ́n lọ kópa níbi ìfẹ́ ìyá àgbáyé lọ́dún 2026 ìjà lẹ́yìn mọ̀ wípé wọ́n ti fagilé ìyẹn ibùdó ìgbáradì wọn eléètò yẹ kí wọ́n ṣe lórílẹ̀dé dr congo ó tó di pé wọ́n tẹkọ̀ létí lọ kí ló fa bíkọ́ọ̀sì kí ló fà dí abá kí kò sí lórí pégiri àrùn gbẹ̀mígbẹ̀mẹ̀ ìyẹn ẹ̀bólà eléètí wọ́n ní wáyé lápá abẹ̀yẹn gangan ìdí ẹbá gangan nìyẹn ó ló jẹ́ kí wọ́n fagilé training camp wọn ilé tí wọ́n ti gbà lérò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé wọ́n fi ṣe gúdúbàyè ìyẹn fún gbogbo àwọn ọmọ bíbí àti olùgbé orílẹ̀-èdè dr congo bó ṣe jẹ́ gangan nìyẹn lápá abẹ̀ yẹn má ní ìgbé ẹdẹ́bẹ̀ mo jẹ́ ẹbẹ́ta ó jẹ́ gbogbo ẹ̀yìn ti chelsea mo rí yín lápá abẹ̀ yẹn bàbá abdulrasheed adélábù jàgàbá gbogbo chelsea làjẹgúnlẹ̀ lè lọrin owó bàbá owó ọkọ̀ ẹ̀jẹ̀ ara ṣìdá ní ìgbọ́kúyín ẹdúróore abúlẹ̀ ṣòwò lẹ́ṣà agbára àtàṣẹ gbogbo ṣẹ́ẹ̀sì nìyẹn ní ìpínlẹ̀ ọ̀ṣun káàfàtàmálà ṣèyí lọ́mọ ọ̀gá láníta kọgun nílùú lẹ́ṣà mo ti rí ẹ lápàbẹ̀ àjà sọ́rí wáyà alàgbà káyọ̀dé ọdẹyẹmí ní gbogbo òtísìn àṣẹ tó gbé ṣẹ́ẹ̀sì dúró lápàbẹ̀ gangan nìyẹn ó yá gbọ́ mi dáadáa bàbá ṣẹ́ẹ̀sì ní gbogbo àsàdá tẹ mọ́ gèrè álímì ló ṣe sínú fúbọ̀ ókè ọ̀rọ̀ ẹ kò kú sí wàhálà ṣé ẹ ti gbọ́ wípé olùkọ́ ni yín àyànrán náà nìyẹn rabi alonso ó ti dọ́kọ̀ àwọn agbábọ́ọ̀lù márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ wípé wọn gbọ́dọ̀ fọwọ́ kàn sọ wípé wọ́n fẹ́ tà nínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea lọ́wọ́ ta wàyí ó nítorí pé àwọn márààrún yẹn òyìn gangan ló fẹ́ bíìdì tíìmù lé lórí gangan lára wọn láti rí tari tó sì àdára bí ọ̀yọ́ kódà ẹ̀sọ́ fernandez ńbẹ̀ńbẹ̀ àti tari àti rísí james òun náà ń bẹ́ńbẹ̀ lọ́wọ́

0: Goji ekiri jigbora tano danu Sempin night leyin ise ojo to wa kefin irora to le fa irorun sun bo se nfe to ba woju ago to ri pe o ku iseju medogun to fe sun gbe Sempin night horo meji lura were were ni Sempin yo ma sise lagu ara re nigba to ba sun lowo ti ilera pipe yo si je ti e to ba ti ji lai latati Sempin night jeje kule ni ise re lagu ara re loju orun kebe ni fun e laaro ojo keji lenu ise re ile ise ti pharmaceutical industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká pògùn òyìnbó ló ṣe é. Bára rẹ ò bá ṣe wéré lẹ́yìn ọjọ́ kẹta kàn sí dókítà rẹ. Sempin night.
1: Ẹ fọ́rí ìrora wa gbígbà ó Sempin ọkọ yín ti dé.
2: Bùnmi bá balẹ̀ a ní

0: ọgbẹ́ ìròyìn tó ń bẹ wájú tèmi náà ó gbẹnu tán o ìwé ìròyìn the nation ló gbé láàárọ tòní bẹyàn bá gbọ ìròyìn eléyìí omi jó sì bọ lójú yàn kòròkòrò wọn ni ọmọ akẹkọọ kan léyìí tó ń kọ nípa ohun tó ní ṣe pẹlú ọrọ ètò ìlera ìyẹn nọọsì alábẹrẹ mọ ni o ọmọ akẹkọọ ni wọn ni ṣe ni wọn mọ gé lórí lọ fẹ wo ní ìpínlẹ imo wọn ni wọn rí òkú rẹ àti ara rẹ nílẹgbẹ rẹ gangan apartment rẹ ni wọn mọ pé o kọlọhun ó ṣàánú ni o wọn ni agbègbè umuadara ni umugo obo local government léyìí tó ń bẹ ní ìpínlẹ imo ni ó mọ ti wà nínú inúfu àyàfo ní ọjọbọ látàrí bí wọn ṣe fi ìròyìn àgbà kankan léde wípé ọmọ akẹkọọ lóbìnrin kan léyìí tí wọn ni ó wà nílé ẹkọ college of nursing tó ń bẹ ní ìlú omulogbo ní ìpínlẹ ọhún léyìí tí wọn porúkọ rẹ ní wendy achumba léyìí tí wọn ni ó wá láti ngua ní ìpínlẹ abiao ni ìròyìn fi léde wípé àwọn kọrọ rẹ sí ẹdọ obì tí ń ṣe lọrùn kan ṣe kúpa o tí wọn sì gé orí rẹ lọ ní ilégbè rẹ gangan wọn ni ọmọ akẹkọọ lóbìnrin ọhún ló mọ ti parí gbogbo ètò tó ní ṣe pẹlú midwifery program rẹ tó sì undertake a post basic study ẹ lọ́wọ́ o ṣùgbọ́n kinní ọ̀hún ìṣẹ̀lẹ̀ làlórí náà ló mọ̀ ṣẹlẹ̀ lásìkò tí wọ́n ní wọ́n rí òkú rẹ̀ nínú ilégbè rẹ̀ tó ń bẹ ní omo adara tí wọ́n sì rí pé wọ́n dá ọgbẹ́ sí i lára yànnà yànnà tí wọ́n sì tún gé orí rẹ̀ lọ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún henry okoye ló fìdí ìṣẹ̀lẹ̀ làlórí ìmúlẹ̀ o ọlọ́run gbà wá o ṣàánú wa ìrọ̀lẹ́ ayédèpọ̀ the nation ló gbé láàárọ̀ tó ní àgbà kan ni
1: ká tó lọ polówó ọjà ilé iṣẹ́ ààrẹ wọn ti kéde wípé ṣe rí ìròyìn kan tó ń lọ kiri ká wípé ààrẹ bọ́lá ahmed tinubu ti ń gbà lérò láti yí orúkọ orílẹ̀-èdè nàìjíríà padà sí united states of nigeria àti láti yọ òfin sharia kúrò ní apá àríwá orílẹ̀-èdè nàìjíríà irọ́ ni o kò sóòótọ́ ńbẹ nothing like united states of nigeria nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lọ́jọ́ ọjọ́bọ ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ààrẹ báyọ̀ ọ̀nànúgà ó ṣe àpèjúwe ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí òfútu fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kan ó ní wọ́n ń gbé ìròyìn kiri láti lè fi ṣokùnfà ìbẹ̀rù àti àìsọ̀rọ̀yẹ̀rọ̀ láàrin àwọn ọmọ ilẹ̀ nàìjíríà ṣáájú àsìkò ètò ìdìbò gbogbogbò tó bọ̀ lọ́nà nothing like united states of nigeria nigeria remains nigeria
0: tọ ọdọ ẹjẹ
1: pọnṣì ló sọ ọ di mímọ
0: ọkà ìlàyé ọkà ìlàyé èèbò pọ
1: ẹjẹ ọsàrẹ mo fẹ kàlẹ èèbò tẹlẹ ni mo ronú pìwà dà
0: ó wà ókè ó wà ókè ẹjẹ ọsàrẹ lọ tajà ti ń bẹ lórí igbá tí a ò ní ta ọgbà bẹẹ tá a bá ti padà dé ètò iṣẹ ń tẹ síwájú ẹlẹ́m̀bẹ̀ wọn o
1: ẹ kú kalẹ̀.
2: Chai, my head oh, Oga landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one where your body hot so? You don't do test?
3: Yes, see result, oh.
2: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am. Hey, thank you, Oga Luta. I don't dey can't pay.
4: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
5: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
6: Ziyara ta farko a gidan sirikai na kusan kira ƴan sanda bayan murmusa dunkulan Mr Chef sai na ji miyan kuka ta fara turanci har ma anta Amina sarauniyar iyayi tace azuba mun a kwano in tafi da ita gida
7: ji dadin dandanan al'adu tare da dunkule mai saukin marmasawa na Mr Chef Beef mai dandanan daddawa da kuma hadaddan kayan kamshi Mr Chef dandanan gida dandanan al'ada

0: Vivo 3-in-1. Omínikọ́lókù kò fi kún.
1: Vivo Dairy Mix.
2: Èti rí tó máa sanwó gegege nígbà tó lè rojú lówó ọjà lówó tó rẹlẹ̀. Ṣáà ti download Femtech mobile app nísinsìnyí. Kó o sì máa jìfà ìdíwọ́ ìpolongo tó ń lọ lọ́wọ́ lórí owó fóònù ìgbàlódé smartphone, laptop, ìdẹ́gbẹ̀ngbẹ̀ electronics, àwọn ohun èlò solar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má ṣe jẹ́ kí farabàndé olójoojúmọ́ lórí ọjà nílé iṣẹ́ Femtech yìí fọ ẹrú o. Kàn tẹ àtẹ̀jíṣẹ́

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: What did I say, huh? What did I say? I told you no touchy, touchy, now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator, eh?
2: No touchy, touchy, especially not a fan of Diamond FM. Don't touch that radio set.

0: Otro de la vaina. Amoni, pana.
1: Gbẹ́kalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
3: Ẹ bàrìbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: bó ti rí òun náà lẹ́gbọ́n yẹn já máa kíra pé ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ìyẹn àlùbàṣẹ́ra lélójú ọ̀nà pẹ̀lú ibùdó mìíràn tí wọ́n ń pàdé ẹ mọ̀ pé bá aago méjìlá bá ti lò ní gbogbo ọjọ́ ẹtì tó ṣe ọjọ́ friday olóyin friday aláyọ̀ friday alálùbáríkà báyìí la mọ̀ pàdé aláàjì sèk abdulahi lórí ètò ọ̀hún tá a pè ní àlùbàṣẹ́ra lélójú ọ̀nà adúpẹ́ ilé ẹ̀kọ́ mọ̀dánná tó ilémi academy tí wọ́n jẹ́ kaito yóò máa wáyé lórí ìkórè adúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ púpọ̀ ẹ lójú òpó facebook ìyẹn àlùbàṣẹ́ra the insight àlùbàṣẹ́ra the insight ẹ rí gbọ́ ẹ dẹ̀ rí wò live and direct níbẹ̀ ẹ jẹ́ àmọ́ kí bàbá wa ìyẹn aláàjì sèk abdulahi ìbínídé ká máa bá mi sálámà sí gbogbo àwọn aráalé ní ọ̀tún lósì.
1: assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh.
0: tọ́ òun náà lẹ́ti gbọ́ yìí bá ṣe ń kí bàbá wa ibn miriam káàbọ̀ sí orí ètò ọ̀hún ẹ bá gbàgbé o wọ́n la kinní ọ̀hún yé wa yẹ́bẹ́yẹ́bẹ́ lórí àmọ̀dájú pé èèyàn máa ní àmọ̀dájú nínú gbogbo tó bá gbé lọ́wọ́ ni àwọn àmọ̀dájú yìí ni wọ́n ń ṣàlàyé fún wa bọ̀ láti bí ọjọ́ mélòó sẹ́yìn ṣùgbọ́n ẹ̀yin tẹ máa ń fọ́lù wa tẹ́ ń tẹ̀lé wa ni tá à ń wí yóò yé wa dáadáa ẹ já tẹ̀wájú lónìí káwọn tí wọ́n ti ní fún wa lórí ètò ọ̀hún tàpẹ́ ní àlùbàṣẹ́ra lélójú ọ̀nà adúpẹ́ ò lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ilé ẹ̀kọ́ mọ̀dánná tó ilémi academy tó wà nídìí àpẹ́ nílùú ti lọ́rin ẹ lọ sórí facebook àlùbàṣẹ́ra the insight bàbá ibn miriam aláàjì sèk abdulahi ìbínídé kí ni ẹ fún wa lónìí bismillah.
1: a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم وأهلك عدوهم من الجن والإنس من الأولين والآخرين آمين رب العالمين أدا وكفهم وباجوكا يوبا سكيور وباتي تنصدوا سيديا سكوي tóní ká máa bẹ láyé ká sì wà láàyè wa pẹ̀lú àlàáfíà àdúpẹ́ fúlùwà náà a ò lè dúpẹ́ tán gbogbo ìgbà gbogbo àsìkò gbogbo wákàtí gbogbo ṣẹ́jú ni ọpẹ́ tọ́ sí wa ọlọ́run ọpẹ́ tá a dá àti yìí tá a dá pẹ̀lú ẹnu tá a fẹ̀mí dá àti tá a fi ìwà dá ọlọ́run dákan àbíọ́ ni mọ́sà gba ọpẹ́ wa kò lè bá a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀tún rẹ̀ kò lè bá a ṣe fún wa mọ́ṣẹ́ wa lẹ́ni tí ò mórí mọ́ṣẹ́ wa lẹ́ni tí ò mórí jẹ́ àdá fún ọ ká gbógo fún ọ nta lè dá ṣe ò sí nta ò bá ṣe ló ṣe nta ò bá ti ṣe kò ṣe ẹrú la jẹ́ níwájú rẹ̀ ipa àwọ̀ kan kankan ara tó bá wọlé ò sì máa ń dá ọlọ́run ara tó dá ni kò fi wá dá adúpẹ́ pé lásìkò yìí oṣù zulhijja bá wa láyé a sì ń bá a lọ báyìí ó dàpọ̀ di márùn-ún ní òní adúpẹ́ fọlọ́run pé àwọn náà lábẹ́rẹ́ àkọ́kọ́ tó di ẹlẹ́ẹ̀karùn-ún pẹ̀lú ìyọ̀ǹda olúwa àwọn nǹkan tí ọlọ́run máa bùn wa tí máa bùn ni nínú oṣù yìí ọlọ́run mọ́sàfíta ẹnìkọ̀ọ̀kan wa lọ́rẹ̀ ọlọ́run bùnyàn ní ìmọ́lẹ̀ ọlọ́run bùnyàn ní ikhlas kẹ́yàn ní inú kan ọ̀kankan ọlọ́run bùnyàn ní àlùbáríkà ọlọ́run bùnyàn ní martaba ipò ọlọ́run bùnyàn ní dáràjà àgbéga ọlọ́run fúnyàn ọ̀pọ̀lọpọ̀ makom àwọn ibùdúró sí ẹ̀mí kọ̀ọ̀kan tí fi ń sin lọ́hùn ọlọ́run máa fi ń ta àwọn èèyàn ní ọ̀rẹ́ lẹ́nu sin lẹ́nu bẹ̀rẹ̀ oṣù yìí.

gbogbo àti tún tayọ ti tàwọn àmì tí wọn ń ṣeré káàkiri ṣùgbọn sọ tàtí wà lárafa náà gbogbo orí àràfà kò sí tọwọ yàn níbà sọ àwọn táwa wà níbi tá a wà tá a ṣe lárafa àwọn làwọn ń gbìyànjú afẹ mú nǹkan kan nínú nǹkan tí wọn mú lọhùnún ara ẹ wá ni kájòkó kásàdúà níjọ àràfà yẹn gangan. Àwọn máa ń sọ wípé àwẹjọ àràfà fẹ ẹni tó bá léèyàn ní ájì náà ni wọn máa ń gbà fún kíkọ́ níwọlé bá dé dáadáa àásàdúà kí wọn dé lọ́tọ̀ ni àwẹ̀ wọn ò ní kankan ṣe pẹ̀lú ẹni tó wà ní ájì ẹni tó wà ní ájì náà ń sàdúà àti ẹ orí ara tiẹ̀ náà lòun náà ń du ń du ayé rẹ ń sì ń du ọ̀run rẹ ni ìwọ́ tó wà nílé náà wọ́n láti du orí orí ara rẹ àti ọ̀run rẹ ni ṣùgbọ́n ká sàdúà fàlàjì kò sí tó burú ń bẹ̀rẹ̀ pé ọlọ́run jẹ́ wọn ó dé dáadáa àmọ́ kì í pé torí wọn la fi ń sàdúà tó bá ń ṣe targhib afẹ́ kòrò pé kí wọ́n máa gbà ẹjẹ́ àwọn nǹkan mi ká gbé kalẹ̀ kí ká sọ fún ọ rọ́ṣúlá sọ fún wa bẹ́ẹ̀kọ́ dẹ̀ líǹkì ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó yà wọn alálàájì náà nítorí pé nǹkan bẹ́ẹ̀ tó líǹkì máa wọn alálàájì dé òun náà ni àdúà aṣáájú ńlá ìlà tí mo sọ márùn-ún yẹn pé fún yẹn bá ṣe àdúà yẹn bó ti yẹ kó ṣe gbogbo àti bẹ ní ájì pátá bí ìgbà tí yẹn wà ní ájì pẹ̀lú wọn ni tó àmọ́ àwẹ̀ gbígbà ìwọ ló ní ọwọ́ a lè máa gbà wẹ́kọ́ wọn á ṣàdúà fẹ́ni tó ń bẹ ní ájì o yí wọn ọ̀tọ̀ bó tilẹ̀ ṣàdúà fẹ́ lómìnira tí ò sí ní ájì àmọ́ àwẹ̀ yẹn dáa gan wọ́n tó bá ti wàá gba ọ̀gbá gbogbo mẹ́jọ tó ṣáájú ẹ lọ́jọ́ àràfà gbìyànjú kọ́ gbà àfi tó bá ṣe wípé àwẹ̀ rẹ ó dì í àdúà lọ́wọ́ jẹ́ káwẹ̀ ọmọ gbélẹ̀ àdúà ní kíkọ́ ṣe so ìjọ téèyàn máa mọ́ra téèyàn máa di igun lọ́lẹ̀ ọlọ́mọṣẹ́ alẹ́ ní dìgún lọ bọ́lọ̀ èèyàn máa di hamara lọ́dọ̀ ọlọ́run tó yẹ kí n wínú pé ń lọ gba nǹkan lónìí àràfà ni gbogbo bùkátà ayé pátápátá kò sí ìtìyàn lè tọrọ ọjọ́ àràfà kò wá sí tí ọlọ́run gbé kalẹ̀ pé ìní fún yín àti tó bá jẹ́ àràmù ló kù so ẹ jẹ́ ká mọ́ra fún kalẹ̀ àwọn àdúà ń bẹ lóríṣiríṣi àwa tá ń tẹ̀ lára ilé àti láwọn àdúà standby ta láti ṣe àkọ́kọ́ èkejì ìkẹta ìkẹrin ìkaàrún ó fi dé nǹkan bí ogún ní different àdúà tá a ṣe ìtọ́jú adhkar ń bẹ tó ìtọ́jú pàtí quran a ṣùgbọ́n bí ẹni tí ń tà lára ilé ká mọ́ gbàgbé pé one tó bá ti di pé òórùn kan tàrí ká ti pèpè ara wa kalẹ̀ kọ kí àyílà àti àlásì rẹ papọ̀ àyílà àlásàrì òun káyílà tán gbàrà ó kí àlásàrì lé báwọn ara ilé ànábì ṣe sùn ìjọ àràfà òun káyílà tán kí àlásàrì lé tó bá ń káyàlásàrì tán bẹ̀rẹ̀ àdúà ó rà pé náfìlà bí méjì ń bẹ lẹ́yìn rẹ ẹni tó bá tún ráyè rẹ ńkọ bí mẹ́rin mìíràn tó ń bẹ téèyàn lè ṣe lẹ́yìn ìgbọ̀n tó bá ti ṣe náfìlà yẹn tán bẹ̀rẹ̀ àdúà má dìde lọ bí kankan má má lọ fòtìfòtì kankan kiri má títí tí mo gárí ó fi dé ọba àwọn ìgbésọ̀ pé àdúà tí mi ní ojú wákàtí kan lọ sátì ẹ̀ ṣe díẹ̀ ó dáa ju kọ́ ọ má ṣe rárá lọ. So lórí bẹ́ẹ̀ àwa tá ń tẹ̀ lára lé ká lọ sí sítírà mafatih al-jinan gbogbo ohun tí a nídi pẹ̀lú ìní ńbẹ̀ńbẹ̀ òun náà kó tán ọkọ̀ àwọn àdúrà míì tí ò sí nù àwọn tó jẹ́ àdúà àràfà kalẹ̀ lè ṣe ọlọ́run jẹ́ kí gbogbo ọ̀rọ̀ ọ̀run fún wa inshallah. Àwọn àdúà tó fi ń dáa jù níjọ́ àràfà gangan the best àdúà tí ò sádùà tó kún jù lọ mọ́ méjì ni àdúà jọ́ àràfà tí ìmáàmù hussein ṣe hussein ibn ali ibn abi talib alayhimu salam àdúà àràfà tí hussein níjọ́ àràfà lárafà gangan àdúà àwọn ọmọ ẹ̀ńlẹ̀ akíkalọ̀lẹ̀ ẹni tí ó bá ní farabalẹ̀ tọ́lọ́run sì ni kó gbédè kọ́lọ̀ ọ̀ka bí ti ń ka àdúà tọ́lọ́run ọmọ ọbọ̀ ní nǹkan bẹ́ẹ̀ ni yóò tún máa lágbo iye ẹ̀sìn tí ó máa rinlẹ̀ ọ̀kan náà àwọn àdúà tó dáa jù tá a lè ṣe níjọ́ àràfà nìyẹn àdúà náà dẹ́ gùn ìfà tó bá pẹ́ tó sílò ni ó lè kà á fún 40 minutes àbí fún nǹkan more than that kọ́ra ẹni tó yára ó yẹ kọ́ka tó 40 minutes nítòótọ́ náà àdúà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tí ò dá kẹ́yìn means náà ni àdúà ìmáàmù sẹ́nu làbìrín ọmọ hussein gangan tó náà ṣe níjọ́ àràfà méjèèjì yìí ká ṣe wọn wọ́n wà wọ́n kún àwọn àdúà yẹn kún gbogbo ohun tí ń jẹ́ bùkátà ayé àtọ̀run lọ́dẹ̀ kó sínú làákàyè gan ò lè bá àwọn àdúà àti àwọn nǹkan tí wọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn àdúà méjì bá fi wá lè ka àdúà méjèèjì yìí àdúà hussein níjọ́ àdúà ọmọ rẹ̀ ali ibn hussein tá ń pè ní zainu al-abidin àwọn àdúà méjèèjì níjọ́ àràfà ká má fi ṣeré rárá káàkà wọ́n bá ti lè ka méjèèjì gan pẹ̀lú gbogbo ohun tó nílò ló ti kó sínú ọlọ́run jẹ́ ọ̀rọ̀ fún wa níparí ọjọ́ kejì lásọdún so tí ó bá ṣe pé ẹ̀yìn rí nǹkan kan ṣe ní ọjọ́ mẹ́sàn-án síwájú ọjọ́ ọdún ọdún yẹn àdá
iko won ri nkan gba.

0: kọ́ra bọ́ bá kì í rí i pé ọlọ́run ti gbà ọlọ́run ti gbà ó ti wà lákọọ́lẹ̀ pé ó ṣe ó sì wà lákọọ́lẹ̀ pé ọ́ gba gbogbo ń tọ́ ọ̀tọ̀rọ̀ níjọ́ náà níjọ́ àràfà so níjọ́ náà níjọ́ ọdún ọ wà á múra ẹni tí ń lọ dúpẹ́ àkọ́kọ́ ẹni tí ń lọ dúpẹ́ fún rẹ̀ ọkàn rẹ̀ ọ́ tẹ̀ríba fọlọ́run níjọ́ ọdún ààrẹ ti ká wẹ ìwẹ́ ritual ìwẹ́ tẹ̀sìn yàtọ̀ sí ìwẹ́ kankan kọ́kọ́ wẹ ìwẹ́ yín lẹ́yìn náà kọ́ wá wẹ kankan lẹ́yìn rẹ̀ torí pé kọ́dà wọn sọ fún wa pé bẹ́ẹ̀ yàn bá wẹ ìwẹ́ òun níjọ́ náà bí wàtá ni ídì rẹ̀ láàyè kéèyàn wẹ ìwẹ́ ẹjọ́ ọdún ìwẹ́ báyìí náà bàbí wẹ ẹhẹ́dọ̀ yẹn aláti wẹ ní ọjọ́ ọdún kí ládá ó lè bá kún kó lè bá pé ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ wọ aṣọ tó dáa níjọ́ ọdún àtọkùnrin àtobìnrin lè lọ sí ídì a lè wọ aṣọ tó dáa káwọn ọkùnrin ó lò tura rí káwọn obìnrin ọmọ lò tura rí ká dẹ̀ pèpè àpé à ń lọ bá ọlọ́run lórí nǹkan tó ṣe fún wa lẹ́yìn náà àfikún ọlọ́run ó stamp ẹ̀ fún wa pé gbogbo ń tẹ́ tọrọ mo fún yín láti ìjọ ọdún náà ní gbígbàdúrà ti máa ń bẹ̀rẹ̀ hàn fẹ́ni tó bá lóye ìjọ ọdún gangan ní gbígbàdúrà ó ti bẹ̀rẹ̀ kí lọ ṣẹlẹ̀ ìjọ ọdún kí lọ ṣẹlẹ̀ yídì nígbà tó ń bọ̀ wálé kí ló ṣẹlẹ̀ wà tó délé kí ló ṣẹlẹ̀ ó ti rá pẹ̀rẹ̀ ọlọ́run ti gbà ọlọ́run ti gbà àbí fi hàn ọlọ́run ò tíì fi hàn ìyẹn ti rá pẹ̀rẹ̀ rẹ̀ níjọ ọdún gangan níbẹ̀ ìgbà náà lọ bẹ̀rẹ̀ àdúrà tó ṣe ó ṣe wọ alẹ́ ni ìgbà tí ilé ọba máa ń jọ kejì èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbígba àwọn gbígbàdúrà tí èèyàn tọrọ níwájú ọlọ́run so ẹ̀yin then again àwọn pé ẹran pípa ó wà lára nǹkan tó jẹ́ sunnah akada tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa níjọ́ ọdún ká pa àgbò ká pa ràǹkúnmí mo gbọ́ náà kan nínú àwọn àáfàá wa tó sọ wípé èèyàn lè dáwó jọra ẹran èèyàn lè dáwó jọra ràǹkúnmí èèyàn lè dáwó jọra àgbò àmọ́ tí ó bá ṣe pé ẹran bá wọ́n lówó àbọ̀ wọ́n ní rírí ni tó bá wọ́n lówó púpọ̀ jù àbí wọ́n ní rírí bóyá ò tó nǹkan lọ́dún náà àbí ẹran àmọ́ ó ti wọ́n jù wọ́n lè yàn méjì mẹ́ta mẹ́rin wọ́n lè papọ̀ tí wọ́n ra ẹran ẹyọ kan tí wọ́n du tí wọ́n sì pin mọ́ ara wọn lọ́wọ́ mo rò pé lẹ́yìn nǹkan ó wà ń bẹ̀bẹ̀ so then lẹ́yìn ẹran àti màá bá ṣe pin ẹran mẹ́ta náà ni ẹyọ kan ẹlẹ́ ló nílé ẹyọ kan fún àwọn ọ̀rẹ́ àwọn tẹ́jọ jọ̀rẹ́ ara yín ẹyọ kan fi ṣe sàárà fáwọn tó bá yẹ ká ṣe sàárà fún so kọ́lọ̀ jẹ́ kí inú ọgbọ̀n wọn kọ́kọ́ dún bá a ṣe ní jákà tá a gbọ́dọ̀ máa fún yàn ní ọjọ́ ọdún ààwẹ̀ bẹ́ẹ̀ la ní ẹni tó bá ra àgbò kóhun náà la sàárà àti oṣù méjèèjì ló ní sàárà nù because ẹni tó bá ṣàdúà ìrètí kóhun ò ṣe sàárà lẹ́yìn àdúà ni so àgbò pípa ara sàárà nàmọ́ sàárà nìkan kọ́ jákà sàárà ni tóhun ní nǹkan kan ṣe pẹ̀lú àwẹ̀ tá a gbà síwájú ṣùgbọ́n méjèèjì nìyí ọlọ́run kò fẹ́ náà kéèyàn má máa náwó ọlọ́run ọ̀fẹ́ ìfà tó bá fẹ́ kí n fún ọ wọ náà máa ná bọ́lọ́run ṣe máa ń gbé kalẹ̀ nìyẹn so ọfẹ́ kọ́ ná lẹ́yìn àwẹ̀ ọfẹ́ kọ́ ná lẹ́yìn ilé náà àwẹ̀ tó gbà ká tó ṣe léyà ọlọ́run fẹ́ kọ́ náwó lérí rẹ̀ náà so that wíwà àdúrà rẹ̀ ńkọ́ yóò lè bá a yá ní bó ti yẹ kí ó ṣe kọ́ ya lẹ́yìn náà wọ́n á lọ sí yídì ẹja farabalẹ̀ wọ́n yẹ ṣe jàgídíjà gan kò bójú mu kò sì bá islam mu ẹni tí lọ́ọ́ bọ́lọ́ sọ̀rọ̀ pé mo dé pẹ̀lú gbogbo ẹsẹ̀ mo sì wá dúpẹ́ kì í kọ́ a tún máa lọ́nà ṣe ń ṣe fáàrí tí ń sọ̀jì ká tí ọmọ tẹlẹ̀ ń tẹ̀lẹ̀ pé ta ló kú ta ló kú ọlọ́run ọ̀fẹ́ àá tẹ̀rí bá wájú olúwa ni ọlọ́run ọdún ayọ̀ kọ́lọ́run jẹ́ àṣẹ náfìlà méjì ta kọ́lọ́run kọ́ gbà fún wa.
1: gbogbo yẹn tẹ́ ń gbọ́ wa nínú ilé lórí ètò àlùbàsíra fún tòní ọ̀nà àlèlé ìtẹ́tí tó gbọ́ yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ iyebíye tẹ́ bá lọ sórí facebook sinade insight ẹ̀rìwò life and direct níbẹ̀ náà la fi ní àdúpẹ́ lọ́wọ́ ilé ẹ̀kọ́ madinato elimi academy tán wà ní ìdí àpẹ́ nílùú ìlọrin fún àjẹ́ kí ètò yìí kó máa lóòrèkóòrè àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn ẹ jẹ́ àṣẹ báyìí gẹ́gẹ́ bí ìsìnwá ká wẹ̀ nìkan àbí méjì ká tó mọ̀ 0913655952 0913655952 náà lójú òpó ti ẹ̀ láǹfààní ti pèsè ìyẹn láti dá sétò ọ̀hún kó tó rí pé wọ́n fojú òpó èyí tó wá sí lẹ́yìn ètò kó tó rí pé wọ́n fi léde ní ìdákọ̀ọ̀kan bẹ̀ 0913655952 náà ni ojú òpó tẹ́ ẹ lè pè wá sí báyìí gẹ́gẹ́ bí a ṣe ń bà bọ̀ eléyìí ti kó ẹ bá a tún mú tẹba lórí ọfẹ àti àǹfààní àti túnmú lórí ètò ọhún lábẹ bẹẹ torí àkókò wa mọ fi nọmba náà léde tó jẹ ti èyí tẹ lè pe ustaz wá sí lẹyìn ètò torí àwọn tó máa ní a máa ń sáré pe nọmba àmọ ẹ jẹ ẹni tó wà ń bínú. ẹlò salamu aleikum. ojú ọjọ́ o lè jẹ́ òjò tó rọ̀ mọ́ júmọ́ yìí àti bí o ṣe rí láwọn ìṣúwọ́ síbẹ̀ náà àwọn tó máa láwọn sáré pe nọmba ẹ ń farabalẹ̀ pé kẹ́ ẹ lè gbọ́ 0901 536 0148 0901 536

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ọ̀hún kò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí kí n tó dánu dúró ẹgbọ́n iṣẹ́ ta ní fún yín yìí ìjẹ́ ìmọ̀ pé láyájọ́ òní lọ́dún 1973 ni wọ́n ṣe ìdásílẹ̀ àjọ àgùnbánirọ̀ NYSC láti pàṣẹ àṣẹ kẹrìnlélógún lábẹ́ ìṣèjọba ọ̀gágun Yakubu Gowon lójú náà àti tún orílẹ̀-èdè yìí kọ́ ò mú kí okun àjọṣepọ̀ túnbọ̀ lè dán sí lẹ́yìn ogun abẹ́lé tó wáyé lórílẹ̀-èdè yìí. ìròyìn lẹ́kùnrin dáfótọ̀ san tòní ọ̀hún kò ní jù báyìí lọ láti máa gbádùn ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò wa sọ́wọ́ wájú ẹ̀dá lọ́dún app wa Diamond FM lórí Google Play Store tàbí lórí Apple Store láti fi èyíkéyìí ìṣẹ̀lẹ̀ yàjóyàjó tàbí ìṣẹ̀lẹ̀ gbọ̀njógbọ̀njó tó bá ń ṣẹlẹ̀ láyìíká àti agbègbè yín tó yàrá ìròyìn iléeṣẹ́ wa létí ẹ̀kan sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09160627526. Ẹ má wàá gbàgbé láti darapọ̀ mọ́ wa ní aago mẹ́ta ọ̀sán òní aago mẹ́rin ìrọ̀lẹ́ òní tí máa aago márùn-ún ìrọ̀lẹ́ òní fún onírúurú ìròyìn léde Gẹ̀ẹ́sì àti léde Àbínibí. Abiodun Akinwumi ni olóòtú ìròyìn lẹ́kùnrin fótó san tòní Ọ̀làǹrẹ̀wájú Oyèwọlé ló tún sí èdè Àbínibí tó sì mú wá sétí gbọ̀ yín. Ẹ ṣe o bí ẹ ṣe ń tẹ́tí sí kàn níyín tó tàwọn yọ ẹ máa yáṣẹ́ ẹ káàsán lẹ́ẹ̀kan sí.
1: ìròyìn ẹkúnrẹrẹ láti ilé iṣẹ Diamond FM.

0: ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ̀kun kedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbí fífún ìgbẹ́ tó rẹ̀bí. Bí àìsè
1: pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi bẹ́ẹ̀ bí wà bí. bí a yẹ ṣe bí bí wà.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́. obìnrin mi sọ̀tà lẹ́nu.
0: ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

Ẹkú rọ̀lẹ́, ìròyìn ní ṣókìlá múdẹ́sẹ̀ tí gbọ́ yín láti lè ṣẹ̀dá Monday 8.7 FM Ìlọrin. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ Ayọ̀ Ọláwáńdé ti pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo láti túyàyà jáde lọ́pọ̀ yanturu nínú ètò ìdìbò gbangbalàṣáta èyí tó ń kọ́lẹ̀kùn gbọ̀ngbọ̀n. Ó ṣàlàyé wípé ìsọ̀kan náà ni ohun tó ṣe pàtàkì jù tí wọ́n fi ṣe àṣeyọrí nínú ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́dún 2027. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, Ọláwáńdé ṣàlàyé wípé òun ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn lókọlókè lẹ́gbẹ́ òṣèlú ìlú ọ̀hún àti gbogbo àwọn tọrọ kan láti rí dájú pé ààrẹ Bọ́lá Tinubu jáwé olúborí nínú ìdìbò ẹlẹ́ẹ̀kejì. Ìjọba ìpínlẹ̀ Ondo ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn alẹ́nulọ́rọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn láti rí i pé wọ́n fi ọ̀rọ̀ ètò dídáàbòbò àwọn èwe múlẹ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sú jáde wípé àwọn ènìyàn ń fi ẹ̀tọ́ àwọn ọmọ kéékèèké dùn wọ́n, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ń ṣe fàyàwọ́ ọmọ tó sì jẹ́ wípé wọ́n ń tẹ àwọn ìwé lójúmọ́lẹ̀ pẹ̀lú àwọn ìwà míì tí kò bítìrẹ tí wọ́n wù sí àwọn ọmọdé. Ìpè ọ̀hún ló wáyé lónìí nílùú Àkúrẹ́ láti ẹnu kọmíṣánná tó ń rí sí ìgbáyégbádùn àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ, Ṣéun Ọ̀sàmàyé. Nígbà tí ó ń sọ̀rọ̀ náà lásìkò tó bá àwọn alẹ́nulọ́rọ̀ sọ̀rọ̀ ní èyí tí wọ́n fi ń gbáradì de ayẹyẹ ọjọ́ àwọn ìwé ti ọdún 2026. Gbajúgbajà olórin tàkasúfè ọmọ Nàìjíríà David Adeleke tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Davido ni ó ti ké gbàǹjarì lórí ẹ̀sùn wípé níṣe ni wọ́n ń gba gbogbo ìyànjú láti yọ orúkọ ẹgbẹ́ Akọọdù kúrò nínú ètò ìdìbò gómìnà tí ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ṣàlàyé wípé kí ni ìdí tí wọ́n fi fẹ́ yọ ẹgbẹ́ òṣèlú Akọọdù kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí ó takàngbọ̀n nínú ìdíje ìdìbò ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Davido ló wá ń pè fún ètò ìdìbò oníwọ́rọ́wọ́ tó mọ́ gara tí kò sì ní jàgídíjàgan kankan nínú. Àjọ elétò àgùnbánirọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe àfikún sí àkókò tí àwọn ọ̀dọ́ mẹ́fà tí wọ́n ń ṣiṣẹ́ sílẹ̀ bàbá wọn yóò lò àwọn ọ̀dọ́ méjìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí wípé wọ́n tẹ òfin lójúmọ́lẹ̀ nínú ipa tiwọn ní abala kìíní ti ọdún 2025 ìpín kejì ètò àgùnbánirọ̀ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé nígbà tí ẹni tó jẹ́ alákòóso àjọ NYSC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun Ekeng Ita Kubianga sọ̀rọ̀ náà lásìkò tí ó ń pín ìwé ẹ̀rí oyege fún àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n ti ṣiṣẹ́ sílẹ̀ bàbá wọn tí wọ́n sì ṣe ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ lọ́jọ́ Àlàmísì nílùú Òṣogbo. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò wa ètò yín àdélébáre ìtọ́jọ́ Jímọ̀. Ẹ kú kalẹ̀.

Ẹ máa gbọ́ ètò àdélébáre ní Diamond 88.7 FM. Wòlíì àgbà ló sọ bẹ́ẹ̀, àdélébáre, ẹ àrìnàkórè, ẹ àkójà yíbi. Ẹ ṣe mo dúpẹ́ o.

àjórí rechani kò wá darapọ̀ mọ́ time is money mi ò tí ṣe tán tó bá di next week ẹni wọ́n ṣèlérí fún pé tó bá di ọjọ́ kíní oṣù karùn-ún jòó ni ọjọ́ ti di méjìlélógún oṣù karùn-ún báyìí 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 142 days bẹ́ẹ̀ ni ogóje ọjọ́ àti méjìlá ti lò nínú ọ̀tàléláàádọ́rùn ọdún àti márùn-ún ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ọjọ́ àti márùn-ún ní bẹ́ẹ̀ nú ọdún kan àti lo ogóje àti méjì 142 mélòó ló kù ó kù 223 bẹ́ẹ̀ ni sà igba àti mẹ́tàlélógún ọjọ́ ló kù nínú ọdún 2026 kí làwọn ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ nírú ọjọ́ òní nínú tàn jude fábùnmi ajọ wà ń bí ni o ọmọ bàmí ẹnjiníà fábùnmi ṣe àlàáfíà ni okay now ẹ ń bèrè dayọ̀ tewúre ọmọ ti jẹun sókè wọn ló ti jẹun sápò ó ti bí happy kóra yí ra katia okay now nírú ọjọ́ òní aburú òní ṣe wá o nírú ọjọ́ òní ìṣẹ̀lẹ̀ aburú kan ṣẹlẹ̀ ní chile ilẹ̀ rírí ni o earthquake ó ṣẹlẹ̀ ilẹ̀ mìtìtì nírú ọjọ́ òní lọ́dún 1960 ẹkùn gúúsù ilẹ̀ chile ó pa ogun lọ́gọ́ àwọn èèyàn nàìjíríà ọlọ́run ọ̀pá wá o ọlọ́run kó sáwọn tí wọ́n ń pa wá nínú o àwa là ń para wa ní nàìjíríà o ilẹ̀ orí o ilẹ̀ omi o iná ò jábọ́ látòkè o ọwọ́ èèyàn sí èèyàn ni o ẹjẹ́ abẹ lọ́run o bá a bá ti ń bẹ lọ́run abẹ̀yìn èèyàn náà ẹ yọnu 2026 nírú ọjọ́ òní lọ́dún 1972 ààrẹ ilẹ̀ amẹ́ríkà nígbà náà ó kọ rẹ̀ a máa jẹ́ richard nixon ó gúnlẹ̀ sí moscow lẹ́ni ṣó ti gbọ́ rí pé kò ṣeré moscow moscow lólùlù russia ààrẹ ilẹ̀ amẹ́ríkà nígbà náà nírú ọjọ́ òní lọ́dún 1972 ó ṣe àbẹ̀wò sí ilẹ̀ moscow ìgbà àkọ́kọ́ nìyẹn tí ààrẹ òfin fìdọ̀ láti ilẹ̀ amẹ́ríkà gbéra ẹ̀ lọ sí soviet union sọ pé òun fẹ́ lọ bá wọn òun fẹ́ lọ kí wọn ṣàbẹ̀wò sí wọn mbẹ̀ nírú ọjọ́ òní richard nixon fìtàn balẹ̀ mélòó la máa kà lẹ́yìn adípèlé ẹ jẹ́ ń sáré gbé kẹ̀kẹ́ mi kí n lọ sí ilẹ̀ germany irọ́ wọn ọmọ bọ́ọ̀lù gba wọn lọ sí german bundesliga ilé ìjọba wọn mò ń lọ mbẹ̀ nírú ọjọ́ òní lọ́dún 1939 ilẹ̀ tasi adolf hitler a pàṣẹ wà ní ilẹ̀ germany nígbà náà ó ṣe àdéhùn alájọṣe papọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ aládarí ilẹ̀ italy nígbà náà benito mussolini wọ́n jọ ti ọwọ́ bọ ìwé àdéhùn lórí ohun tó ní ṣe pẹ̀lú irin steel ìgbà àkọ́kọ́ nìyẹn tó sì jẹ́ ìtàn tó lágbára púpọ̀ láàrin ikọ̀ tó jẹ́ ikọ̀ apàṣẹ wà ológun atẹ́lẹ̀ gragra àti ìjọba àwarawa alágbádá tí wọ́n jọ bawọ́ tí wọ́n sì jọ ní àdéhùn tọrọ ara wọn yíra wọn lórí àlùmọ́ọ́nì irin bẹ́ẹ̀ ni sà ẹ jẹ́ ń wá sí orílẹ̀-èdè mi nàìjíríà ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin nàìjíríà yìí kò burúkú bàjẹ́ kòkòrò ènìyàn ní ẹbẹ̀ nàìjíríà ilẹ̀ olómìnira tó ń ṣàn fún wàrà àti fún oyin ìlú tó dára jù ní orílẹ̀-èdè àgbáyé nàìjíríà nírú ọjọ́ òní ọjọ́ kejì lé ní ogún ọdún 1973 ni wọ́n dá àjọ NYSC agùnbánirọ̀ sílẹ̀ lábẹ́ ìjọba ológun ìgbà náà general yakub gowon àṣẹ wà ẹlẹ́ẹ̀kẹrìnlélógún ló fi dá kalẹ̀ decree number 24 bẹ́ẹ̀ ni sà ayé ológun ìlòfin àṣẹ ni bẹ́ẹ̀ ni òró gangan làṣẹ ẹ̀tọ́ múlẹ̀ ńlọ̀rọ̀ ológun o
niru ojo oni ni won dajo NYSC ile compassion depression gbogbo eyin te janfani e e pate wa fun joba Nigeria gbogbo awon ti won bo leyin edumare ko je won o sase yori o e je ntete mu papapa isele aburu kan ti a o tun gbadura kiru e o sele mo lele de wa Nigeria niru ojo oni o sele lodun 2021 eni to je oga ologun eleko kan le logun 21st chief of army staff ni 2021 lieutenant general Ibrahim Atairu ati awon ologun mewa mi won so e mi won nu ninu ijamba oko oju ofurufu to waye ni agbegbe kaduna niru ojo oni ni o ko munu eni dun edumare mo tun je ariru e mo okay now eje nsare ya se ka polowo oja tin ba ti wa de ma bo si abala elekeji bola nle ile eru aku murodun leya obe oni sele o yo ma dun ni ko ni kan lase edumare mo nbo na eje ndeka ipolowo oja

0: Kẹ́tí sí ìkìlọ̀ lélẹ̀ fáwọn ọ̀dọ́ nǹkan mẹ́fà nínú prọfẹ́sì ló wà sàùtí arẹwà. Ṣé ń gbádùn ẹ̀? Ó yá máa lábẹ́ ẹ̀. Ó yín ládùn ọ̀sán tí ká lábẹ́bọ̀. Má sí ẹnu dé o, má ṣe bí ara oko. Hello sir, ta ló wà ńbẹ̀?
1: Hello.
0: Ẹ kú ìrọ̀lẹ́ sà.
1: Ìrọ̀lẹ́ o, a kú ètò.
0: Yes sir.
1: Ẹlẹ́ láti Bàbókò.
0: Láti Bàbókò, ẹ bá ń kí gbogbo àwọn tí wà ní Bàbókò ń bẹ́ o.
1: Wọ́n ń gbọ́.
0: All right sir, orin wo ni kémi àti yín jọ fi jẹ̀gbádùn jímọ̀ èyí tó kángun sílé yá yìí?
1: Ẹ mọ bá ń fi sàùtí náà gbé sí i
0: lọ. Kí sàùtí yẹn kó máa lọ bẹ́ ẹ̀.
2: Wàkìtẹ́ nínú àwọn ọ̀tàkùn bí tán á. Wà kékeré kò rí láláàzọ.
0: Àìmọ̀kẹ́ ojú òdì sí dùn mí. Kò ní bàjẹ́ fún bàbá Amújì tó kọ́ mi ń kéwú. Hello, ẹ kú ìrọ̀lẹ́ o.
1: Ẹ kú ìrọ̀lẹ́ o.
0: Yes, sir.
1: Thank God for Friday.
0: Thank God is Friday. Orin wo ni kémi àti yín jọ fi jẹ̀gbádùn ẹ̀? Ó ti kù ṣẹ́jú díẹ̀.
1: Jimtex Fashion Designer látẹ̀dùn.
0: Jimtex, ẹ wá sanwó Fashion Designer o. Ẹ mọ̀ jẹ́ ọmọ yìí láàárọ̀, ẹ wá sanwó. Okay now, orin wo ni ká fi ṣe weekend, sir?
1: Ẹ fún mi ní Fẹ́lá.
0: Fẹ́lá? Ẹ sú ọ. Ẹ sú ọ, ká fi Fẹ́lá ní weekend yìí. Okay now.

0: on FM.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Legendary beat.

0: gbẹ́kẹ̀dá. To Yield Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe. Bára rí ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta. Má ṣàfihàn o, kàn sí dókítà rẹ.
1: In the finest city of Ilorin lies a secret.
2: Diamonds 88.7 FM.
1: Radio like no other. Tune in and discover these flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.
3: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
4: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
3: Ètò eré ìdárayá.
5: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
3: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
5: Akinyin o.
6: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
5: Bàríbà.
6: Lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
7: The time is 6 o'clock.
8: Ago mẹ́fà ti lù.

0: Ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa Pastor Joseph Adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ Christ Deliverance Liberation Church níbi tí Ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá. Gbogbo ẹni tó sunkún wọ Christ Deliverance Liberation Church ni wọ́n fò fáyọ̀. Bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ Olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Pastor Joseph Adéwùmí tí ẹ̀mí mímọ́ Ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu. Ìwọ náà máa bọ̀ nínú ìjọ Christ Deliverance Liberation Church kí Ọlọ́run alágbára jù ló sòkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀. Kí ni àlàkọjá rẹ? Ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni? Ogun ayé àlákàlà ká máa jẹ lójú oorun àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú. Ogun promise and fail àìrọ́kọrayafẹ́ àìrọ́mọbí. Ó yá máa bọ̀ kí Ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ. Kò wá sẹ́ni tó wọ Christ Deliverance Liberation Church tí ò lẹ́rìí lórúkọ Jésù ìwọlẹ̀rí kan. Christ Deliverance Liberation Church wà ní number 1 Liberation Street Òsèré ní Lọrin. Fún ẹ̀bì àdúrà ìtọ́ni tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787. Máa bọ̀ kí Ọlọ́run liberation tú ọ sílẹ̀ nínú ìṣòro gbogbo. Jésù lolúwa lolúwa.
1: Ọ̀dà bàbá mi ẹ bàjẹ́ lè ṣàrówó lò ẹ ṣe kankan kan nítorí a fẹ́ gba ìpè lónìí. Kini eri sọ si bere mi sa?
2: Yo ni bere yun atun eje kan gbọ daada o.
1: Kini won pe ni ro fufu?
3: What do you call white lie?
4: E se atoku.
3: Thank you my uncle man.
4: E ja lo sinu iwe owe ori kerin ese keje.
3: Let's go to the book of Proverbs chapter 4 verse 2.
4: E de gesi ni mo gbe dani.
3: Okay, I'm holding the English version.
4: Only wisdom is the principal things. Therefore get wisdom. And with all thy getting, get understandings.
3: Wisdom.
4: Is the one that is so
3: important in the journey of a child of
4: God. And as we are
3: joining in this
4: earth, the word of God taught us
3: that we should endeavor we have wisdom.
4: And
3: we must be somebody of understanding. In everything we want to become or become
4: on
3: earth, we shouldn't push aside wisdom.
4: As we
3: are joining,
4: abudo kun fun emi Olorun
3: must be filled with the spirit of God.
4: Ni awon ikurita ti a ba de
3: based on certain
4: place you get, o ti so ni we sami pe iwo yo gbo nkan
3: that we hear the voice
4: ti o to lati so pe ona ni yi ni bayi
3: go by this direction.
4: O tumo si pe ni gbogbo ikurita ta ba de
3: in the case wherever we find ourselves,
4: Olorun setan lati to wa.
3: God is ready to lead us.
4: O setan lati dari wa,
3: ready to direct us.
4: Ye nigba ta ba that we
3: will listen to him.
4: So ti emi kan le so fun atokun na ni pe ninu gbogbo irin ajo wa,
3: in all our joining,
4: abudo ni ogbon Olorun,
3: we must have the wisdom of God.
4: Abudo tetisi,
3: we must listen to him.
4: Ninu gbogbo ibese ta ngbe,
3: in all
4: ye ni koni je ka ku si owo
3: iro, that will not allow us to fall into the hands of God.
4: Oduwa yo ran wa lowo.
1: Amen. Oda pastor se kile ri so se
3: gege bi oro te so ati awon idahun ti dali ti fun wa oro dadi na ni ma tun mo le gege bi iwe numeri ori 23 verse 19 oni Olorun ki se eniyan
1: ti fun pa iro se eniyan.
3: To fi sheke yo dara fun yin sir. So labe yi ko sin tun je iro fun gege bi un ti daddy so ninu oro Olorun o sugba awa eniyan awa la atato da ara wa gege bi oye to ye awa awa la npe ni
1: iro fun.
3: But there's something that is paramount ti mo fe ka kiyesi ninu ibi ti daddy kale kan yen ni bi ese tan ka. So o le sese ko kan gun seyin na ko kan gun semi na lo labe en to ba n gbo wa ni akoko yi igba mi wa to je pe labe ogun Olorun ko ye keyan soro. Ọ̀rọ̀ bí ẹnìyẹn lọ́rọ̀ ọ̀rọ̀ tó bí lóòótọ́ sí ni ṣùgbọ́n lábẹ́ ọgbọ́n Ọlọ́run èmi yóò sọ̀rọ̀ mo sọ̀rọ̀ nílẹ̀ ìdàkẹ́kọ̀ọ́ ni sọ̀rọ̀ ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹ̀kejì ìgbà míín wà èèyàn sọ̀rọ̀ nínú òwe ara ọgbọ́n Ọlọ́run náà ni. Ìgbà míín tún wà èèyàn ó sọ ọ̀rọ̀ sọ, ọ̀rọ̀ tó fẹ́ sọ lóòótọ́ ni ó wà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n wàá sọ sọ. Ìgbà míín sì tún wà ọ wà àyíká ọ mọ ọ̀rọ̀ tó yẹ kó sọ. Ẹ bá wo dáadáa sìn nínú ibi tí dáàdì tọ́ka sí ibi tán ká jáde ń sìn lóòótọ́ ohun tó fẹ́ lọ ṣe lóòótọ́ ó mọ lọ́kàn ara rẹ o. Ṣùgbọ́n ẹ bá tún wá wo dáadáa sìn Ọlọ́run ni kò gún ẹran kan dání pé kó dẹ̀ sọ pé kíni pé òun fẹ́ wá ṣe kíni òun fẹ́ wá rúbọ ni ohun tó dẹ̀ fẹ́ ṣe ó wà lọ́kàn rẹ̀ bí ò bá wà very careful ni tí yóò sọ ọ̀rọ̀ sọ ni yóò lọ sí níbẹ̀ yẹn. So tá bá ní pé irọ́ fúnfún kò sókún jẹ́ irọ́ fúnfún torí Ọlọ́run yẹn pààrọ̀ kì í ṣe ènìyàn irọ́ ni kíni irọ́ ni irọ́ ń jẹ́ ó dára fún wa.
1: Baba Pastor Joseph Adeun.
2: Ẹ di pe mo lo, ẹ di pe mo lo nkankan lẹẹkan.
3: Because see, I used something the other time.
2: Wọ́n gbá mi mú.
3: I was held.
2: Ọlọ́pàá dé sínú ilé mi.
3: The thief, they arrived in my house.
2: Wọ́n dẹ̀ gbé mi lọ bẹ̀ yẹn lọ́dún náà lọ.
3: And they took me there that year.
2: Ó ti lọ bí ọgbọ̀n ọdún.
3: It's like 30 years.
2: Àwọn ló ń pariwo.
3: They were the ones shouting.
2: Pé mọ́tò mi.
3: Na my car.
2: Bẹ̀ẹ̀ni mi ò bá wọn jiyàn.
3: But I didn't know you then.
2: Àwọn ló pè ní mọ́tò mi.
3: They were the ones that called it my car. Tí n bá sọ
2: pé rárá kì í ṣe mọ́tò mi.
3: He said no, it's not my car.
2: Mọ́tò ìyàwó mi ni.
3: That is my wife's car.
2: Wọ́n á gbàgbé tí wọ́n ti mú
3: mi.
2: Wọ́n sọ pé mọ́tò ìyàwó mi àbí wọ́n sọ pé mọ́tò mi àwọn ló sọ pé mọ́tò mi.
3: You know that call it my car.
2: Wọ́n dẹ̀ kọ orúkọ mi
3: sí. And my name was written.
2: Wọ́n dẹ̀ ní kí n sign.
3: You see that's a sign.
2: Mo dẹ̀ sign it.
3: And I sign.
2: Lábẹ́ ìta àwọn wí.
3: Under what he said.
2: Kì í ṣe ntẹ̀ mi sọ.
3: It is not what I said.
2: Àwọn ló sọ bẹ́ẹ̀.
3: You're the one that says so.
2: Ẹni ó dẹ̀ nìkan yọjú.
3: And the one that holds it sure.
2: Ó fi wọ̀ wọ́n.
3: Show them the paper. Wọ́n
2: rí pé ìrọ́lá wọn.
3: You realize they have written what is wrong down.
2: Ọgbọ́n Ọlọ́run.
1: The wisdom of God.
2: Nínú ohun gbogbo tá a bá ń ṣe.
3: In all things we are doing.
2: A ní di ọgbọ́n Ọlọ́run.
3: We need the wisdom of God.
2: Ẹ̀ẹ́dì pé Sọ́ọ̀lù àbí Samuel ń bì.
3: You see Samuel here.
2: Ó mọ̀ pé Sọ́ọ̀lù lè pa
3: òun. He knew Saul can kill him.
2: Torí pé bọ́ba kan ò bá kú.
3: Because if the king don't want to kill him, another king will not
2: reign. Sọ́ọ̀lù ò dẹ̀ ti kú.
3: And Saul is yet to die.
2: Ọlọ́run ti kọ sílẹ̀.
3: And God has forsaken him.
2: Ọlọ́run dẹ̀ fẹ́ jọba mìíràn.
3: And he wants to let somebody else to reign.
2: Ó sì ti rí ẹni bí ọkàn rẹ̀.
3: And he has seen somebody like he can choose.
2: Ó dẹ̀ ní ìdìbàbí róró yìí.
3: And he need the anointing one.
2: Ìlú tí Samuel gbé.
3: The town that Samuel dwelt.
2: Òun náà ni Samuel wà.
3: And that is where.
2: Orílẹ̀-èdè tí Samuel wà.
3: Where Samuel was.
2: Òun náà ni ọba wà.
3: And that is where the king lives.
2: Orílẹ̀-èdè tí Samuel wà.
3: The same country where it is.
2: Òun náà ni ìdílé Jesse wà.
3: Where there lies the family of Jesse.
2: Kí ni kan tí mò ń sọ?
3: What am I saying?
2: Ó sì gbọ́dọ̀ ta òróró.
3: And he must anoint someone.
2: Sọ̀gbọ́ òróró tó le bí.
3: But the anointing that can give birth to death.
2: Ó béèrè ọgbọ́n Ọlọ́run.
3: He asked for the wisdom of God.
2: Ọlọ́run dẹ̀ kọ ní ọgbọ́n.
3: And God teach him.
2: Ojú òní ti wà.
1: Amen. Ẹ já ṣe ojú ọ̀pọ̀ kalẹ̀ òpin ọjọ́ méjì mẹ́ta gbàǹpẹ̀ lónìí. 091 ìtọ̀wọlé iṣẹ́ wa ní Diamond FM nìyẹn o. 091-3655-6952 èèyàn mẹ́ta. Ìbéèrè àbí ẹ̀bẹ̀ àdúrà lórí atẹ́gùn. 091-3655-6952.
5: Àlẹ́ ẹ̀kú ìlẹ̀ sá.
2: Ẹsẹ̀ wọn ẹ̀kú ìrọ̀lẹ́ o.
1: Bọ́lá ti ń pẹ́ o.
5: Ẹ̀kú sí Olúwa.
2: Olúwa kú iṣẹ́ rẹ o.
5: Michael Asapọ̀ ni sá.
2: Ok o, kí lẹ fẹ́?
5: Mo níbi ọgbọ́n Ọlọ́run àti ìmọ̀ àti òye Ọlọ́run.
2: Ok, o nídìí ọgbọ́n Ọlọ́run àti ìmọ̀ àti òye. Yóò dá fún ẹbí àdúrà inú ibi gan dùn, èmi gan náà ní ìdí rẹ̀. Yóò di púpọ̀ nínú ayé rẹ̀. Orúkọ Jésù. Mi ò mọ tó gbọ́ tí wọ́n gan fi mọ̀ pé o nídìí ọgbọ́n Ọlọ́run àti òye Ọlọ́run. Tó ṣe pàtàkì láti gbé ilé ayé náà nìyẹn. Ẹ mọ mo ní kó fi ta ọlọ́rẹ. Ọgbọ́n Ọlọ́run mo ní kó jẹ́ tiẹ̀. Òye Ọlọ́run mo ní kó jẹ́ tiẹ̀. Ìmọ̀ Ọlọ́run mo ní kó jẹ́ tiẹ̀. O ti rí bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa.
1: 091-3655-6952. Hello. Bọ́lá ẹ ti ń pè.
6: Látò ṣeré.
1: Kí ló orúkọ yín, kí lẹ fẹ́ látọ̀dọ̀ dáde?
6: Alóka ẹ kí wọ́n yé ìṣọ̀gbọ́n kò ṣe Olúwa. Àwọn ọjọ́ dẹ̀ sọ látàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń dà pọ̀. There is a place of wisdom. Ìrọ́ náà ti yàtọ̀ ìrọ́ kò sí nǹkan tí ń jẹ́rọ̀ funfun. Ṣùgbọ́n ọgbọ́n Ọlọ́run wà. Tàbí lọ apply sí nǹkan ní ìkórí tàbí báyìí ká apply. Ọlọ́run ò
1: mọ̀
2: ẹ́. Ẹ ṣe wẹ̀ ọ̀gá atọ́kùn. Ibo lẹ ti ẹ ti ri kan tẹ mu jade pe iwo na
1: pe ni ọmọ ibo awọn ti ba
2: awọn to wa adesi wọn ni ko si ti jẹ ẹrọ
1: funfun. Ẹmi ọlọrun ni lo dari mi pe ka na kalẹ fawọn eyan ka fi le mọ
2: ki
1: mo rọ funfun ka fi le mọ.
2: Ṣé ẹ pa rọ funfun rí?
1: Ìgbẹ́ ti ṣàlàyé ní ìṣó ti yé mi náà báyìí. 091-3655-6952 ẹ já gbà pé kan si. Hello.
7: Àlàáfíà fún yín.
2: Ah, bàbá alájọrin.
7: Bàbá alájọrin ni.
2: Ẹ̀kọ́ ọdún kan, ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta, ẹ̀kọ́ oṣù kan.
7: Ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o.
2: Ẹ rasa o.
7: Ẹ kú iṣẹ́ Olúwa.
2: Olúwa kú iṣẹ́ rẹ̀.
7: Kí ni Solomoni bèrè fún? Solomoni ọlọ́gbọ́n àti òye.
2: Bẹ́ẹ̀ni.
7: Láti ṣe àkóso àwọn èèyàn òun. Nǹkan tí àwọn orílẹ̀-èdè wa náà tún nìdí nìyẹn. Jẹ́nẹ́ráàlì. Ẹ jọ ẹ gbàdúrà fún èmi àti ìdílé mi.
2: Orúkọ Jésù.
7: Àmì.
2: Ọgbọ́n tuntun ti àkókò òye tuntun ti àkókò ìmọ̀ tuntun ẹ máa mo ní kó fi ta yín lọ. Mo dó lábẹ́ ìpè àti ìfàwé ìpè bàbá alájọrin ẹ ò ní dààmú. Lórí ọmọ ẹ ò ní sọkún. Ọgbọ́n tẹ́ fi mọ tó títí dọjọ́ alẹ́ ẹ máa mo ní kó yọ̀ọ̀da fún yín. Orí ọ̀fẹ́ Kristi kò ti pọ̀ sí fún yín. O ti rí bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa.
1: Báwa Pásítọ̀ Joseph Adéomi, ẹ sọ àlàkalẹ̀ àwọn ètò wa lọ́sẹ̀ yìí, ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yín, ẹ wá fi àdúrà kásẹ̀ ètò ńlẹ̀.
2: Ok, àlàkalẹ̀ wa nínú ìjọ wa, Ashale ni oje ashale agbara fun isohuru.
8: Tonight is a powerful night of vigil.
2: Every Friday. Ojojo isohuru
8: is the day of vigil.
2: Ojo Sunday.
8: A Sunday.
2: Abero gbogun lago meso pele ko ojo Sunday.
8: Start by 9 a.m. with
2: to ba di ago mewa.
8: By 10.
2: Awo ni sile ko
8: le. Service.
2: Ojo Tuesday.
8: On Tuesday.
2: Bible study. Ago mefa si ago mejo.
8: By 6 to 8.
2: Ojo Thursday.
8: On Thursday.
2: Awon pade kokan wa laaro.
8: There are some gathering in the morning.
2: Ojo Tuesday na.
8: Gathering in the morning.
2: Ipade adura na wa nbe.
8: In the evening.
2: Ojo Friday. Ipade adura wa nbe.
8: Likewise prayer in the morning.
2: Lori oke wa de odore.
8: On a mountain in Odore.
2: Ojojumo ni so.
8: Every day is vigil.
2: Pan kepe Olorun.
8: Calling unto God.
2: Ojo Thursday keji lerin os lo erin osu.
8: The second Thursday of every month.
2: Oje akoko itusile wa.
8: The day we commence our deliverance.
2: Thursday, Friday, Saturday, city day ojo Sunday.
8: Sunday.
2: Ojo de ti wa.
9: Amen. Eh ba npe number yin sha.
2: 080 0860 9 5787
9: 080 0860 9 5787
2: Baba ni oruko Jesu.
9: Amen.
2: Atugbe yi ga le kan si ni oruko Jesu ya gba ope wa.
9: Amen.
2: Ilu Nigeria dowo yin e mo gbakoso.
9: Amen.
2: Kwara dowo yin e mo gbakoso.
9: Amen.
2: Ile ise da ma fe fe mu dowo yin e bi mo gbe soke.
9: Amen.
2: Abere mo ogbon tutu oye tutu fun awon adari awon ose lapapo e mo oya yonda re.
9: Amen.
2: Gbe soke.
9: Amen.
2: Ilo ni dowo yin e mo gbe soke.
9: Amen.
2: Atoba ati joye be e mo wa pelu won.
9: Amen.
2: Abo Olorun ko daju.
9: Amen.
2: Kwara lapapo lekan si abo Olorun ko daju.
9: Amen.
2: Ilo si dowo yin gbe soke.
9: Amen.
2: Atoba ati joye abo Olorun ko daju.
9: Amen.
2: Ogbon tuntun oye tuntun gbogbo yin tente le mi e mo ni ko yoda fun yin.
9: Amen.
2: Buru ojo ko ni subu le ni ke.
9: Amen.
2: O ti re be.
9: Amen.
2: Jesu Christi Oluwa wa.
9: Amen.
8: Amen. In Jesus name.

mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí eji alẹ́, mo dé wàràwàrà bí eji òwúrọ̀, mo dé pàápàá bí eji ìyálẹ̀ta. Kánbó ẹ̀kọ́ àmójúba imú, gbòǹgbò ọ̀nà ẹ̀kọ́ àmójúba ẹsẹ̀. Mo wá kí n pé ẹ̀kọ́ àmì ti gbọ́ mi lórí ètò yín, ètò wa ẹ gbé yẹ̀wò níkànnì Diamond 88.7 FM tá a wà nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Ọpẹ́ ni Fẹ́lẹ́dùmarè ọba Kọ́dá yìí, ọba ṣẹ̀dá ọ̀run ọba tó mọ̀ wá tó mọ̀ wá. Atabi tẹ́tẹ́ ni lọ́sẹ̀ tó lọ. Ọlọ́run ló wá ní kí tẹ́tẹ́ wa ó jẹ tẹ́tún fi láǹfààní láti máa gbọ́ mi ketekete láṣáálẹ̀ tòní. Orí ètò ẹgbéyẹ̀wò mo ti máa fún yín ní àwọn kan bọ́ kí ìròyìn, gbáǹkọ́gbì ìròyìn, kàyéfì ìròyìn, ìròyìn àgbọ́ṣe àhín tó jáde ní àárín ọ̀sẹ̀. Ẹ mọ́ wá fòjò pòjò, ẹ má fòjò pòjò, omi ọ̀tọ̀ lójú, ọ̀tọ̀ lójú, ọ̀tọ̀ lójú. Olúbùkọlá ọmọ borí owó, ọmọ bíi ọmọ ológo lóko tí mò ń jẹ. Fún yín ní àwọn kọ́ńbọ́ kí ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀. Hafiz ọwọ́ ṣe àlàyé ohun tó fa ìyapa láàrin òun àti Mídé lásìkò kan nínú ìgbéyàwó wọn. Arábìnrin Kamọ̀ ló sọ̀rọ̀, níní Ọlá lórúkọ rẹ̀ ń jẹ́. Ó ní Ọlọ́run ti gba ọkọ òun, gbajúmọ̀ Olórin Tàkasúfè kéde ikú ọkọ rẹ̀. Ọbásanjọ́ ṣe àlàyé irúfẹ́ àìsàn tó ti ń bá a fínra fún bíi 40 ọdún àti ọ̀nà tó fi ń tọ́jú ara rẹ̀. Bẹ́ẹ̀kún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ìròyìn eléyìí ló gbé mi lọ sí ààfin Ọ̀ọ̀ni Ògúnwùsì, níbi tí wọ́n ti kí ọmọ tuntun jòjò lórí bèjì lantilanti. Wọ́n kí wọn káàbọ̀ sínú ààfin Ọ̀ọ̀ni Ògúnwùsì wá sọ̀rọ̀ o. Ó ní àwọn èèyàn fi àìrọ́mọ bíbú mi lójú mi rí. Ọ̀ọ̀ni Ògúnwùsì ló sọ bẹ́ẹ̀. Wọ́n ṣẹ́ mi ní àdá lọ́pọ̀ ìgbà ṣùgbọ́n kò wọlé sí mi lára nítorí sáyẹ́ǹsì. Oyin Kánsọ́lá ẹlẹ́bù ìbọn ló sọ bẹ́ẹ̀. Àìsàn síkúsẹ̀ ọba mi fínra tó bẹ́ẹ̀, mo bi Ọlọ́run kó gba ẹ̀mí mi, èmi kọ́ o. Adékúnlé Gold ló sọ bẹ́ẹ̀. Èèyàn kan ṣoṣo tí mo bẹ̀rù ni Sunday Igbòho. Fúlàní darandaran kan ló sọ bẹ́ẹ̀. Ó lóun ẹ̀bẹ̀rù sójà, òun ò bẹ̀rù ọlọ́pàá, òun ò sì bẹ̀rù àmọ̀tẹ́kùn, ṣùgbọ́n Sunday Igbòho nìkan ló ń bẹ̀rù.

0: ilé koko.
1: Ẹ sọ fún ẹ̀kọ́ ní òtútù yìí bàtàrà rírò kí wọ́n kọlugbó one time. Kára ó lé ti dé o. Àgbáwọlé ni iṣẹ́ ni àkàwọlé ń tẹ̀kan. Koríko tẹ́lẹ̀ bá ti tẹ̀ ò tún gbé rí mọ́. Dìde kára ó lé lúbúlúbú funfun pẹ̀yìn rúkù sára jọ mára yá.

Obasanjo ṣàlàyé irúfẹ́ àìsàn tó ti ń bá a fínra fún bíi ogójì ọdún àti ọ̀nà tó fi ń tọ́jú ara rẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Obasanjo ti ṣàlàyé irúfẹ́ àìsàn kan tó ti ń bá a fínra fún bíi ogójì ọdún. Olóyè Obasanjo ti wá rọ àwọn ọmọ Nàìjíríà láti máa ṣe eré ìdárayá kí wọ́n sì máa ṣọ oúnjẹ jẹ láì gbàgbé lílọ sí ilé-ìwòsàn lóòrèkóòrè fún àyẹ̀wò ara wọn. Obasanjo sọ pé àwọn nǹkan yìí sì ṣe ìrànlọ́wọ́ fún òun pàápàá jùlọ pẹ̀lú bí àrùn ìtọ̀ ṣúgà ti ṣe bá òun fínra fún bíi ogójì ọdún báyìí. Ari àná orílẹ̀-èdè Nàìjíríà tó ti pé ẹni ọdún 99 báyìí fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe nílùú Abẹ́òkúta. Bàbá Ìyábọ̀ ni bí èèyàn bá ṣe ń dàgbà sí ni eré ìdárayá ṣe máa ń wúlò sí fún àgọ́ ara èèyàn. Ọbásanjọ́ ni ṣíṣe àwọn nǹkan yìí lè jẹ́ kí ẹ̀mí èèyàn gùn láyé. Ohun kan tó yẹ kí ẹ mọ̀ ni pé eré ìdárayá dára púpọ̀ fún ọmọdé àti àgbàlagbà. Ó ṣe pàtàkì gan pàápàá jùlọ tí èèyàn bá ti di àgbàlagbà. Lágbára Ọlọ́run, mo ti pé ọdún 99, ara mi ṣì le koko bí ọta, bó tilẹ̀ jẹ́ wípé mo ti ní àrùn ìtọ̀ ṣúgà fún bíi ogójì ọdún báyìí. Ọ̀pọ̀ èèyàn ló máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ìlera ara wọn. Ọbásanjọ́ ló ṣe àlàyé o. Bàbá Ìyábọ̀ ṣe àlàyé ìlànà tó ń lò tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ìlera rẹ̀. Ó ní òun tẹ̀lé àwọn nǹkan yìí, èyí tó pe orúkọ rẹ̀ ní Dream Plus C. Ọbásanjọ́ ni lẹ́tà D dúró fún irú oúnjẹ tí èèyàn ń jẹ nígbà tí R dúró fún ìsinmi. Lẹ́tà E lédè òyìnbó ni Ọbásanjọ́ sọ pé ó dúró fún ṣíṣe eré ìdárayá nígbà gbogbo. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí sọ pé lẹ́tà M wà fún lílọ sí ilé-ìwòsàn fún àyẹ̀wò ara. Lẹ́tà S ni Ọbásanjọ́ ṣàlàyé pé ó wà fún ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn lákòsan. Ọbásanjọ́ sọ pé lẹ́tà C dúró fún ìtẹ́lọ́rùn torí ìtẹ́lọ́rùn ni bàbá ìwà. Ọbásanjọ́ sọ pé inú ọ̀ máa ń dùn láti kópa nínú eré ìdárayá ní gbogbo ìgbà. Ìdí sì nìyí tó fi kópa nínú eré ìdárayá golf gbígba èyí tó wáyé nílùú Abẹ́òkúta lópin ọ̀sẹ̀ tó kọjá. Àwọn èèyàn fi àìrọ́ ọmọ bíbú mi lójú mi rí, ọ̀ọ̀ni Ògúnwùsì ló sọ bẹ́ẹ̀. Tọ̀sọ́tọ̀sán ni ojú ń pọ́n àìtalẹ̀ tó bá di alẹ́ á di olóúnjẹ. Èyí ni àkàwé tó bá ọ ní ilẹ̀ Ifẹ̀ ọba ẹni ìtàn Adéwùsì Ògúnwùsì mu bí kábíyèsí náà ṣe ṣe àlàyé ohun tí ojú rẹ̀ ti rí láyé rí. Ẹ̀gàn tó fi ara gbá rí kó tó padà já sí ọpẹ́ àti ayọ̀ lónìí. Lásìkò tó ń sọ̀rọ̀ lọ́jọ́ Àbámẹ́ta tó kọjá ni ọ̀ọ́ni Adéyẹyẹ ṣe àlàyé ìtàn ayé rẹ̀ pàápàá jùlọ lápálá àìtètè di ọlọ́mọ lẹ́yìn tó gun orí ìtẹ́ tó bẹ̀ tó ní àwọn kan tilẹ̀ fi àìbímọ máa bú òun lójú òun. Àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn ọ̀ọ́ni Moses Ọláfáre fi síta lọ́jọ́ Àbámẹ́ta náà ṣe àlàyé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí ọ̀ọ́ni Ògúnwùsì rí tó fi padà ń kọrin ìdúpẹ́ báyìí o. Níbi ayẹyẹ tí àwọn alábàáṣe ti wá bá kábíyèsí Adéyẹyẹ yọ̀ nílùú Ilé-Ifẹ̀ fún ti ìbejì ti Yèyélúwà Mariam Ànàkó Ògúnwùsì bí ni ọ̀ọ́ni ti ṣe àlàyé ọ̀rọ̀ pé mo dúpẹ́ fún Ọlọ́run fún ọjọ́ òní o, kò sóhun tí Ọlọ́run kò lè ṣe. Gẹ́gẹ́ bí kábíyèsí Ògúnwùsì ṣe wí, ó ní ìrìn àjò ayé òun ó kún fún ìdojúkọ tí òun kò rò kan àtàwọn nǹkan ìyanu oríṣiríṣi. Ọ̀ọ́ni sọ pé ọmọ ọdún 19 péré ni òun wà nígbà tí òun kọ́kọ́ di ọlọ́mọ láyé. Ó ní ìgbésẹ̀ náà kà òun láyà nígbà náà, ó sì ju ọjọ́ orí òun lọ. Kábíyèsí tẹ̀síwájú ní ìtayé rẹ̀ pé ọpẹ́lọpẹ́ ìyá tó bí òun lọ́mọ tó dúró tán nígbà náà tó sì gba oníyànjú láti má ṣe rẹ̀wẹ̀sì ṣùgbọ́n kí òun tẹ̀síwájú nínú ìrìn àjò ayé òun. Ọ̀ọ́ni sọ pé lòun bá bẹ̀rẹ̀ sí bá lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n òun kò rí i pé òun yóò padà ní ìyàwó púpọ̀ láyé òun. Kábíyèsí sọ pé lẹ́yìn tí òun gun orí ìtẹ́ Òdùdùwà bí ọba tán, àwọn ohun tó ń ṣẹlẹ̀ àti àwọn ohun tí ìṣẹ̀ṣe béèrè fún pa ìrìn àjò ayé òun dà lábala ọ̀rọ̀ obìnrin. Mo kojú ìdojúkọ gidi ní kété tí mo jọba tán, wọ́n ń lé mi léré pé kí n tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbéyàwó àti ọmọ bíbí. Ọ̀ọ́ni Ògúnwùsì sọ nígbà tí nípa bó ṣe bẹ ìyàwó rẹ̀ nígbà náà láti kó ẹrù wá sí Ilé-Ifẹ̀ láti wá máa bá òun gbé. Ó ní àwọn lọ́balọ́ba ńláńlá dá sí i ṣùgbọ́n olórí náà kò ó kọ̀ kò kó wá sílé. Èébú àti àwọn ọ̀rọ̀ tó ń bani lọ́kàn jẹ́ ni ọ̀ọ́ni sọ pé òun kojú látọ̀dọ̀ àwọn èèyàn nígbà náà tí wọ́n bú òun nípa àìlóbìnrin àti àìtètè rí ọmọ bí. Kábíyèsí sọ pé níṣojú òun báyìí ni àwọn èèyàn kan ṣe fi àìrọ́mọ bí bú òun ní ààfin. Àmọ́ lásìkò yìí ọ̀ọ́ni lòun dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ọmọ ti sun òun bọ̀ dáadáa. Kábíyèsí ni òun dúpẹ́ pé ààfin ti kú fún àwọn ọmọ lásìkò yìí o pẹ̀lú àfikún ìbejì ọkùnrin méjì tí olórí Mariam ṣẹ̀ṣẹ̀ bí sí Canada.
awon enu jobi to sunde yi ni oni so pe won ti mu enu to bu ohun ri ma ki ohun ku orire ati ayo omo bayi o won sha mi lada lopo igba sugbon ko wole si mi lara nitori science oyin kan so la ile bu ibon to ji okan lara awon omo araba ti ilu osogbo ifayemi elebu ibon ti so pe ohun ko ba ti ji olorun ni pe bi ki ba se pe opelope ajesara oyin kosola lo fi oro na lede ninu iforowalenuwo kan to se pelu egbe yewo saju ni oyin kosola ti kokko so ninu iforowalenuwo na pe ile america ni o fi se ibugbe bayi o nitori awon isele to kan sele si ohun ni ilu ibadan lodun 2019 isele na je eleyi to gbomi je loju oyin kosola koda bi si bayi loku ki omi bo loju re lasiko to n se alaye oro re oyin kosola ni ale ojo kan leyin ti mo ti ode erede ni awon kan wa da emi ati awon mo ton pe pelu mi mole o won gba owo ati awon kan miran lowo wa sugbon nigba to ya won ni ki won le sinu yara mo si se be leyin ti won ku awon egba orun tan ni won ba ni ki ndubule sori ibusun ti mo si ko ninu alaye re o so siwaju si pe leyin ti mo bo lowo awon tan ninu ile ni mo ba ni ki jade lenu ilekun nla to wo inu ile mi ni mo tan ranti pe mo ti ti ilekun na pa bi awon eyan ise jade si mi niyan o ti won si bere si sha mi da sugbon ko wole o kan fi apa die simi lara ni o se alaye pe opolopo science ni ko je ki ada na wole si on lara n o ba ti gba ibe lo sugbon nigbati atokun bere pe ki lo nje science ni oyin ko so lan so lo se aso loju egun pe ogun abenu gongo ni won pe ni science ti gbaje olorin takasu fi adekunle godi ti soro lori idojuko re pelu aisan sickle cell ninu iforowanilenuwo kan pelu gbajumo ori ayelujara yanki yi adekunle godi so pe aisan na ba on finra to be leyin ti on leleni ogun odun ti on fi gbadura fun iku adekunle godi ti oruko abi soro nje adekunle ko soko so pe nigbati mo pe eni ogun odun ni nkan nira julo fun mi julo o mo gbadura ki olorun gba emi ohun gbajumo olorin na so pe asiko na le to be ti iya on ti ko feran ki eyan ma soro odi ko ri nkan kan so mo lasiko ti on gbadura fun iku na nigba ton soro lori aisan sickle cell adekunle bu enu atelu bi awon eyan se man kaanu awon to ba ni aisan na bi won se man kaanu won ti won si man ro wi pe won ti gba ojo iku o ni awon eyan ma wo ohun bi eni ti ojo iku re ko pe mo ni kete ti won ba ti pe gbo pe ohun ni aisan sickle cell adekunle so pe won ma nwo mi bi pe mi o ni pe ku mo leyin na lo ni ko to ki awon eyan ma fi oju ku wo enikeji to ba nba aisan sickle cell fira oro yi lo nje yo lasiko ti olorin sakasife na ngbe eyan kan lo si ile ejo lori oro ko ba kun pe to ni won so nipa ohun lori ayelujara kan ti lori ero ayelujara pa o nibi ti fulani darandaran kan ti so wi pe ohun ko be subegba ohun oberu soja ohun oberu olopa ohun oberu amotekun o wa ni enikan soso to nberu ohun na ni Sunday Igboho faran kan na lo tun wa lori ayelujara o nibi ti eye kan ti jabo latoju orun ti eye yi to si parada to ba di eyan isele agbosopa na lo waye nilu abeokuta nipinle ogun lasiko ti won ni eye kan ni o jabo latoju orun ka to wi ka to fo leye yi lo ba parada lo ba de eyan adesiyan adegboye okan lara awon oluko ti won pa nipa jabogun lasiko ikolu ti awon akogunjalu se si ilewe baptist nursery and primary school yawota to wa ni community grammar school ele primary school ni ijoba ibile orire nipinle oyo ni ojo jimo ohun na lo ti dimo pe won yo fieru fieru erupe fun erupe lojo kejilelogun iyen osu karun odun ta wa yi nilu ogbomoso gege bi iroyin se filede lori iwe iroyin punch o ti dimo pe ojobo o na ni adegboye eni odun mokandini adota yi yo wo ka ile lo ni agbegbe owo lake ni ogbomoso to si di mo ninu iroyin ti won fi jade ni ojobo wi pe yo wo ka ile lo loni ti se ojo jimo
omo odun meji lakan ti ori koyo lasiko ikolu ti awon akogunja lo se si ijoba ibile orire nipinle oyo ti so nti oju re ri o oni oluko awon ku awon lowo lasiko ti iro ibondun lakolako ni oluko ba fi akete ba lawon na ba na papa bora omo na to peruko ara re ni amina o fi oju oro lede fa awon oniroyin o lede yoba oni a ori mo loko nyo oni se ni tisha awon ku awon lowo ta won si gburo ibon oni tisha lo koko sagba ferese lawon na ba tele sisha o awon ta won le sare ni arin awon oni lawon ba na papa bora sinu igbo oni nu igbo yi lawon wa o amo nigba to di owo ale ta won eyan ki gbe agba ni elaja ta won eyan saki joki joka akiri n lawon na se n jade ninu igbo nibi ti awon fi ara pamo si omo kani seku pa kaka mo bi mo ti o seku pa wa o parako yi onisowo arigbabuwo omo orile ide nigeria kan ni omo re ti pa o sinu ile won to wa nilu abuja oloye godwin chinedu lucky adimike topo eyan mo si ego nijj na awa etiti o na ni omo re ogun odun ti o di mo ipe ogun pa o lasiko aigbora eniye to waye laarin awon mejeji parako yi onisowo eni odun metale ni adota yi o na lo je gbajugbaja o ni oja alaba ni ilu eko to wa lati agbegbe oka etiti ni joba ibile gusu idemili nipile anambra o na ni won le obituari re sori itakun ayelujara o to si di mo ipe ojo kedogun osu karun odun ta wa yi iyan ojo jimo to koja ni omo re togun pa ninu ile lori oro osi owo ko si owo laarin awon mejeji pastor kan subulu le gbaragada nibi ti won ti fe fi erupe fun omo ijo kan to dagbere faye o di mimo lori itakun irujara latari fanran akale kan ti awon ti won wa nibi ti won ti fe fi erupe ti won kale o nise ni pastor yi lo di mo ipo won gbadura si oku lara o lati ma kan lebo na ni pastor subulu le to si subule po si eleyi ti won fe kan lebo o di mo ipo won sare pe pastor yi digbadigba amo titi di asiko ti a n ko iroyin jo a le so ibi ti igi oro na to pada wo si o so won ni dere gere mode moge ipe npeju la lafila bo ba tin ko ja ipe npeju yo di omo bi se o si nkan ni na lati ma senu ni dede sibi lori eto yin eto wa egbe yewo e ma wa gbagbe pe awon iroyin sa mu wa yi a mu wa fun wa lati sin wa ni gbere ipako lati se idani lako fun wa e ma je ka gbo ka fi se awewa tori e na ni asemu wa bo ba ni iroyin kan to sele ni agbegbe tin to je kaye fi iroyin kan bo ki iroyin eyan sa temi lago e kan si mi lori itakun ayelujara Facebook beba tite omo bi nation page mi niyan bakan na lori andu mi ete honorable oluwa bukola omo bori owo eyan fi sowo si mi o pelu eri ma je mi so baba yin gbe jade lori eto egbe yewo emi tin toto olubukola omo bori owo lo ko ti mo nje iyo kutu di ose tun bo sa ma pade

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Yeah, man.
2: Going full throttle with non-stop hits. 88.7 FM. We don't stop the music. Continuous hit music.
3: 88.7.
2: Non-stop and back to back. One hit after another. Diamond FM, radio made for you.

0: made for you.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Bọ́dá sọ̀dí, lẹ́yìn mọ̀gbà tó ń ṣe kọ̀mpútà.
5: Ìgbà tí wọ́n ṣe.
4: Ìgbà owó náà ṣe.
5: Wọ́n mẹ́ni tó ṣe.
4: Kílé tó máa ń jiyàn
6: báyá. Kí lẹ ń jiyàn sí? Ṣé ẹ tí gbọ́ nípa ètò tó ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ́dún tí wọ́n gbé wọn jáde.
7: Kí ló orúkọ ètò ọ̀hún?
6: Àràndẹ́ẹ̀kùn ni.
7: Àràndẹ́ẹ̀kùn.
6: Bẹ́ẹ̀ni, Àràndẹ́ẹ̀kùn. Kọ́mọ olóògì ni wá já tiẹ̀ kárí. Lórí ètò Àràndẹ́ẹ̀kùn náà lẹ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé. Tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde. Ètò Àràndẹ́ẹ̀kùn, ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làrẹ̀wájú Ògúnníyì, Ọ̀pá Ẹ̀bìtì, ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́. Lẹ́yìn mọ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fi hàn. Àràndẹ́ẹ̀kùn, ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí, àwọn ohun ìjìnlẹ̀.

0: joko lori obiri aye o iwo yi kan na lo joko lori obiri ohun aye atorun ku fun ogo re aye ogba o orun ogba o alasha pase ibi gogo the paramount ruler of the whole universe gogo aye fori bale fun o olowo ori aye gogo orun fori bale fun o olowo ori orun iwo ti awon angeli nko rin mimo si oloju ina eleyin o inu orun lo gbe ngba tegun oju re o se akoyin si re o se arugo ojo abirun funfun gola olori arugo ni gogo ile kile arugo ojo olojo gbon olowo ori mi olojo ori gboro agbo koja ogbo agbo koja iwu adagba koja asise iranu awon woli ipa ati agbara awon na si olorun oladeji esi kaya olugbe kini o ti gbenu samu oluwa lo olorun esther ajayi abimbola o ojo ogbo odi agbara re irun funfun o so odole asoro kolu bi ogiri to ti gbe iwo ni na nu ara ti fagiya tekateka omi mi nla tẹni kankan o le mi okuta nu kanakana to pago laya ti olori ogun filistini mo gbe oga olorun oba taye atorun fori ibalẹ
1: ọba táyé àtọ̀run forí gbalẹ̀ fún òní forúkọ rẹ̀ àwọn náà wá yàn lálẹ́ òní lórí ètò tá a pè ní àràǹdá o
2: àràǹdá ẹ̀kún
1: ó dá lálẹ́ ètò ní Atunde bíi ṣe wá nù
2: ẹ
1: má gbàgbé pé ètò yìí a máa ń sọ nípa àwárí àti àwájáde nǹkan ni ọ̀hún bá a ti ṣe ọdún tí wọ́n ṣe ọmọ orílẹ̀-èdè tó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò yìí náà ni Atunde lálẹ́ òní bíi ṣe wá náà nù ó dá èmi apọ́yìnbó níbi mọ́ kó san dáadáa ó sọ níbi tí ẹ̀kọ́ pẹ̀lú òkè ìjùkú láti rẹwájú ògùn ní ọ̀pá ibi tí lèmi ń jẹ́ alákàfẹ́yẹrẹ ìjálógún international president ọmọ láti fabalamu kọyẹn gan ó kó papapa fírẹ́ ẹ̀ nàkànàkàgbà rẹ̀ lọ kànákànà mú ní ẹ mà kó àjálẹ̀ ẹ̀ tò ní o àràǹdá o.
3: àràǹdá ẹ kù tọ ẹmí bàbá lábúlé wà àwọn amúlùdùn àdìdé mọ gbàgbé ọmọ àwẹ̀ ìwọ̀ ń kó torí náà a parí ti ń gẹ pọ́ǹkì abirun mọ́sẹ̀ bẹ́ẹ̀ sì tẹ́ máa káàlẹ̀ wà àràǹdá o.
4: káàdì bá mi lórí ọkọ̀ tèmi ó sì lè bá mi ọmọ àlóúnjẹ lóko ẹkúlé ẹkálẹ ẹkúkàlẹ ẹkan sí àràǹdá o.
3: àràǹdá ẹkù.
5: ẹkálẹ káàbọ̀ sórí ètò gbogbo tẹ ti ní àǹfààní àtòrí ọ̀fẹ́ láì túmọ̀ gbọ́ wa ẹkú ọjọ́ méjì ẹkú ọjọ́ mẹ́ta lágbára lọ́wọ́ ọlọ́run bá mi òkè tí tẹ fi ń gbọ́ wa kò ní bùkátà tẹ́ mọ̀ náwó sí
3: àṣẹ
5: ìdùmọ̀rẹ́ orúkọ tèmi náà ti yípadà ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín olúwa gbé mi ga ọmọ akín pẹ̀lú mi lórúkọ ti tèmi àgùntàṣọlù ẹkùn ọkọ ìyàwó rẹ̀ lẹ́pa by stash ọ̀rọ̀bọ̀ by four sọ́sẹ̀ pìsẹ́ntà rí afẹ́fẹ́ ọ̀rọ̀ akin ọmọ akin mọ̀ kín lálẹ́ tẹ̀mí pé ẹ gbádùn wa dáadáa lórí ètò tá a pè ní àràǹdá o
3: àràǹdá ẹ kù.
1: ọ̀dà Atunde lálẹ́ òde náà nù
2: adé
1: o ẹ má gbàgbé
2: pé
1: adé bíi ṣe wa náà nù lórí ìtàn tá a pè láràǹdá ẹkùn ìta wádé lálẹ́ òní ẹ má gbàgbé aṣọ lọ́sẹ̀ tó kọjá a ní lọ́sẹ̀ yá tún bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀nà tuntun mi o níbi abáde o ṣùgbọ́n tọ̀sẹ̀ yìí bá a ti wá ṣeré o torí pé ọdún ilé yá ń wọlé bọ̀ àyájọ́ àwọn ìwé náà ń wọlé dé méjèèjì ń kọ lóra wọn adúpẹ́ fọlọ́run ọpẹ́ ni fọlọ́run ìrè tó jẹ́ pé lónìí ìyẹn lọ́sẹ̀ yìí àti ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀rọ̀ nípa àwọn ìwé gan la fẹ́ sọ lé lórí o àwọn tó jẹ́ àwọn nǹkan ṣeré àwọn ìwé àwọn kan táwọn ìwé gan ṣe fúnra wọn táyé bá gbà wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn mẹ́rẹ̀ẹ́bà tó ní ṣe pẹ̀lú àwọn ìwé o la pè ní children day adúpẹ́ o àwa yín ni o ó tẹ̀yẹ pé ìgbà tá a fi ṣe tọ̀sẹ̀ tí ń bọ̀ àá ti máa pé

0: ọjọ́ ètò bẹ̀rẹ̀ lálẹ́ ètò nínú
1: abẹ́rẹ́
0: abẹ́sọ̀rọ̀ lórí àwọ tá a ṣàwárí ṣàwájáde tó ní sí pẹ̀lú àwọn ìwé ni o àfẹlẹ́yìn kí gbogbo múmìnì múmìnà òdòdó jákèjádò àgbáyé ọ̀dà náà ara àwọn nǹkan ìṣeré ọmọdé tẹ́dì ń bẹ́ẹ̀ o kí n bẹ̀rẹ̀ látòrí tẹ́dì lálẹ́ òní àbá sọ̀rọ̀ nípa tẹ́dì bí ẹ̀ ọ̀dà náà ìkan wà tá a ṣe jáde lọ́dún

0: alábúlé o
1: ìdáhùn
0: ọba yín lálejò ló
1: ọkàbọ
0: wẹ ara wọn kan sí rí ọmọ kékèké
1: mo fẹ mọ
0: ọmọ ni mo tó kó wá tí mo fẹ fi hàn yìí
1: o mo ti rí lọwọ ẹ
0: ilé bàálù ni wọn ń pè é
1: tí ń fò lókè
0: ẹrọ tí ń fò lókè ó lè fò lókè náà
1: ẹsùn
0: ìlú ti ṣe bàálù o bàálù nù lílé yìí o ilé àwọn kóbẹ́kóbẹ́ kóbẹ́kóbẹ́ fèrèsé wọn ń fọn ni
1: mo ti yé ọ̀n gbọ́ tẹ̀ ti sọ́dọ̀ ní kóbẹ́kóbẹ́ mo ti
0: yémi nílẹ̀ faransé lọ́dún 1783 mọ̀ ní ó nígbà náà lọ́hùn wọ́n ṣèkan tí wọ́n pè ní hydrogen balloon nígbà náà látọwọ́ jackie charles kí ni mo pè é
1: Jackie
0: lórí ọ̀rọ̀ bàálù yìí ẹnìkan rí dr thomas j ló ń jẹ́ ọ̀pámọ́ pè ní dr thomas j forgati
1: ẹni
0: yìí sí àwárí àwájáde bàálù tiẹ̀ náà fúngbà
1: àkọ́kọ́ gbà lọ́wọ́
0: ọ̀dà ọ̀nàjìn kódà ẹ̀ tí ìwà gbọ́n kankan o olúgbẹ́gà jẹ́ nǹkan sọ́dọ̀ tiẹ̀ náà ní abẹ̀hùn
2: àbá
0: sọ nípa bàálù fúngbà àkọ́kọ́ ẹnìkan náà rí ọmọlẹ̀ brazil ní àlùfáà gan ní tún sí nbẹ̀ o ọfẹ́ mọ̀ nírọ̀rùn fábalẹ̀ kó lè mọ̀ nírọ̀rùn náà ni o lórí ètò ta pè ní àràǹdẹ̀ kò fún ta lẹ́ẹ̀tò ní
2: pọ̀
0: pé kí lórúkọ rẹ̀ ni bartolomeu de guzmão

0: ẹni kẹni yẹ tó wá sọdọ rẹ náà ní abẹ wọn wọn sù léléyìn jẹ wọn sù tawuyè wọn lè ṣe ní ṣe abc wọn lè fi ya bí ẹranko wọn wà ní kẹ wọn dàrú wà ní kẹ tó tó ẹ máa sún sókè sún sísàlẹ títí ẹ fi gẹẹtì ẹ bàálà wílé ti gẹẹtì
1: wá sùn ní lóòótọ wá sùn ní
0: ẹyìn
1: wá sùn ní
0: tọ yóò sùn wọn sù léléyìn jẹ o ó dábò láti sẹbọdẹ lọdún 1760 yẹn 1760. And the cabbage John Spiburi ni nja nilu London o se kini yi o gbe jade ngba na lohun eh
2: mo se o se
0: o gbiyanju o ku se o tori pe akose na lo se ngba na o o da yato fun eleyi pass eleyi ta pe ni crossword o na tun be o crossword puzzle bo lo na se re bo lai sawari re o da lale oni lori eto na lawa ati ikuro e mo lale oni o 30

0: sábà alábúlé o
1: bí mo ṣe ń bàbọ̀
0: bẹ́ẹ̀ni
1: ọ̀dà ẹjẹ́ mú láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àkọ́kọ́
0: láwọn
1: sí primary school àkọ́kọ́ rẹ̀ lórílẹ̀‐èdè yìí Duketown Presbyterian Church Primary School náà ni Duketown Presbyterian Church Primary School
0: ilé-ìpè ẹ̀ṣùgbù àbí kí n lágùn
1: ọ̀dà ẹ̀kọ́ ilé-ẹ̀kọ́ yìí wà
0: bẹ́yìn mi ọba yọ bẹ́ẹ̀ ni bẹ́yìn ọba yọ ọ̀dà
1: ẹ farabalẹ̀ kẹ́lẹ́ mọ́ o
0: ọ̀dà
1: ilé-ẹ̀kọ́ primary àkọ́kọ́ rèé Duketown Presbyterian Church Primary School ó wà ní Yamba Street nílùú Calabar
0: bẹ́ẹ̀ni
1: ọdún 1846 tá a mọ̀ sí 1846 ni wọ́n ṣe àwárí àwájáde ilé-ẹ̀kọ́ yìí
0: ọ̀pẹ
1: ẹ wá rí ilé-ẹ̀kọ́ tó ń jẹ́ secondary àkọ́kọ́
0: bẹ́ẹ̀ni
1: òun náà là ń pè ní CMS Grammar School tó wà ní Bàrígà Lẹ́kọ̀ọ́
0: bẹ́ẹ̀ni
1: CMS Grammar School ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 1859 náà ni wọ́n fìdí ẹ̀ lọ́lẹ̀
0: ọ̀pẹ
1: ọ̀nàjì ẹ ti mọ̀ ń rọrùn náà
0: ni.

0: ọdá bá ṣe ń bá bọ̀ ìkẹ́kẹ́ tó rẹ̀ ratus níjẹ́ ó ẹnjìníà ní ọmọ ọ̀pá ibi tí a ní ọmọ lọlé táwọn ìwé tó ọsẹ lálẹ́ yìí ti tó ọmọ lọlé wọ́n ti ń ṣẹ́jú sí mú ó ní ọ̀pá ibi tí ẹja lọlé ọdá àmọ́ lọlé náà ní kò pẹ́ kò jìnnà lórí ètò tá a pè ní àràǹdà o
1: àràǹdà ẹ̀kọ́

0: pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhun níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti Àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtẹ̀gùn. Tọ́ fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Wọ́n lè mọ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ tó ti rò pé ó sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kú rìrì, ẹsẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, lára ó máa yún ni. Àìlèṣe dédé ọmọ ọ̀rẹ́ ó sì dayọ̀. O ti tọgbọ́tọgbọ́ igbó ti dí. O ti tọ̀nàtọ̀nà ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 07066799793. Lẹ́ẹ̀kan sí 07066799793. Ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti ló sọ pé a ò ní fàìsàn lògbà.
1: Ẹ káàbọ̀ sí orí ètò ìlera rẹ ṣe pàtàkì.
0: Láti ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti.
1: Ẹ pè mí sórí nọ́mbà mi 07036508206. Lẹ́ẹ̀kan sí 07036508206. Gbogbo ń tọ́lọ̀ ń dá dáadáa mọ̀ ni. Ọlọ́run dá ewé àtegbò fún ìlera ọmọ aráyé. Kódà Ọlọ́run ti ṣẹ̀dá ìwòsàn síwájú àìsàn. Ó sì fi ìmọ̀ rẹ̀ mọ àwọn àyàn fẹ́ tiẹ̀ láti fi ṣe ìwòsàn fún ọmọ aráyé. Kò sí àìsàn tí kò gbóògùn, àyàfi tí ìwọ kò bá tí rí ènìyàn gbógi tó kájú ẹ̀ láti fi òpin sí àìlera ara tiẹ. Mọ́ wá sọ ìrètí nu ìwòsàn tó tọ́ wà bíi tàtijọ́ pẹ̀lú òtítọ́ inú. Àlàáfíà yóò sì jẹ́ tiẹ.
0: Ní ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti.